0: from Lagos. This is
1: Jordan. 5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.
4: Ọmọ ti jáde aṣẹ́ntẹ́lẹ̀ ni.
5: Sọ̀rọ̀ bá mi fákẹ́yẹ sọ̀rọ̀ kágbọ́ o.
6: Lónìí ọjọ́ Monday ohun tó forí ṣe fọrùn ṣe kò ní padà já sásán o. Àbá mi araba ńlá tí mi gbọ́ kìjí Ọlọ́run o. Àbá mi tí ó gbà ní ìṣẹ́jú kan láti gbẹ́ ni gà. Ìbàfọ́bá tó fi ra rẹ̀ jọba, ìbàfọ́bá tó fọmọ rẹ̀ jọba, ìbàfọ́bá tó fi gbogbo ayé jọba. Jẹ́lẹ̀yìn Ọlọ́run wa, jẹ́lẹ̀yìn ẹlẹ́dàá wa, jíjí tá a jí lẹ́rìí kò sóhun tá a fẹ́ ṣe bí kò ṣe ká yàn ọ́. Ọba mi ọ̀sá pẹlẹmọ́ pẹlẹmọ́, ọba mi ọ̀sá pẹlẹmọ́ pẹlẹmọ́. Ọba mi alágbára ńlá tí ìṣọ̀rẹ́ ńlá lọ́jọ́ gbogbo. Ọba mi tí ìtẹ̀rẹ̀ kìí tí ọba mi tí ìtẹ̀rẹ̀ kìí ṣá. Ẹni tí ayé àti ọ̀run ń bọ gbogbo ilé ẹ̀tún pariwo gógógógó. Pásítọ̀ Fọ́kẹ́yẹ mọ ni bàbá alábíyẹmọ ni mò ń jẹ́. Lónìí odi 20th ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ tọmọtọmọ. Bá a ti ṣe dúpẹ́ àṣẹ lókùn káàárọ̀ jáde. Ọba mi ẹjọ́ ń gbogbo lódùlódù yóò ṣeré rabatarabata fún ẹ lọ́sẹ̀ yìí o. Kòkòrò oníjẹ ẹgbẹ́ rẹ lọ́sẹ̀ yìí. Oníjẹ gbèsè lọ́sẹ̀ yìí o. Gbogbo ẹlẹ́pẹ̀rù olúwàbá mi yanjú ẹ̀. Ká máa fi gbèsè rọ́gbèsè. Bùkátà tí ò ṣe fẹ́ ni sọ. Àìsàn alálọ́bọ̀. Ìlàkọjá lórí ọmọ. Wàhálà lórí iṣẹ́ tí ọlọ́dẹ́dẹ́ yìí. Ọba adé yanjú yóò bá yín yanjú ìṣòro yín o. Ẹ̀yin ọkọ ẹ̀ ń tíra yìí.
7: Kì í ṣe kékeré.
6: Ẹ máa rí tajẹ́ ṣe o. Iná ò ní tẹ́ lọ́wọ́ ẹ̀yin ọkùnrin o. Ẹ̀yin bàbá tí ìṣe ẹ mẹ́bàá jiná lórúkọ Jésù ẹ̀ nídẹni tá à ń wá kiri. Ẹ̀yin dáàdì tẹ́ ń sẹ́wọ́ skul owó ọlọ́dẹ owó nípa Ọlọ́run yóò pèsè o. O ní rogun alágbèédá. Ẹ ní ro òde àrèmábọ o. Owó oúnjẹ kò ní wọ́n yín o. Ẹ̀yin ayé Ṣàmì èrè lóbìnrin jẹ́ lábọ́jà ẹ jèrè ọmọ o. Ẹni tẹrẹ ìjìtẹrẹ lọ jà ń kú iré máa wọlé yín wẹ́rẹ́wẹ́rẹ́. Àìní dọ́pin inú ayé yín. Psalm 119:135 ojú olúwa yóò mọ́lẹ̀ sí ọmọ rẹ lára. O ní rogun anilera lọ́sẹ̀ yìí. O ní jí ọlẹ́sẹ̀ lọ́sẹ̀ yìí. Mo kígbe tinútinú mi lọ́dọ̀ lọ́wọ́ lọ́dọ̀ lọ́rọ̀. Àìní kò ní sọ ọ́dẹni yẹpẹrẹ. Àgógó rẹ dé lọ́sẹ̀ yìí. Iṣẹ́ rẹ di àyè látòní o. Iṣẹ́ wọn àánú Ọlọ́run yóò tù ọ lára. Gbọ́dọ̀ wọn lóhùn owó rẹ sì máa dé. Irú ọmọ rẹ yóò dúró láéláé. Ọlá àti ọrọ̀ yóò wọnú ilé yín wẹrẹ o. A kì yóò ṣe ọ nípò láéláé. A fi ọlá gbé ìwọ rẹ ga. O nípa yín kékeré lórí ọmọ. Ilẹ̀ yóò wárìrì fún wa tọmọ rẹ o. Aṣọ apáta di adágún omi fún wa tọmọ rẹ. Aṣọ òkúta di orísun omi ìbùkún. Ayérayé dẹtí sí wa tọmọ rẹ lónìí o. Ọ̀rọ̀ rẹ làwọn olóore á fẹ́ máa gbọ́. Elé ti gbọ́ngbọ́rọ̀ yẹn yóò gbọ́ igbe rẹ. Olójú bá ń wò ó yóò wo lédi ọ́ o. Ọlọ́wọ́ kábíkábí kò ní jẹ́ kí ibi ọdẹ bá wa tọmọ rẹ lọ́sẹ̀ yìí. Ọmọ rẹ ò ní jẹ́ tán o. Alónilọ́wọ́gbà kò ní gbẹrẹ rẹ lọ́sẹ̀ yìí o. Ọba tó ní Gilead yóò ka ọlọ rẹ. Ọba tó ṣàánú Ephraim yóò ṣàánú rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run sọ di ńlá. Ọ̀rọ̀ Ọlọ́run sọ di ọlọ́la. Ọ̀rọ̀ Ọlọ́run wípé o ní jẹ gbèsè. Oúnjẹ ọmọ ò ní á wa lọ́fun o. Ọba tó tóbi ní Sioni yóò jọ lójú tọmọtọmọ lọ́sẹ̀ yìí. O ní mọ́fọ nínú ọjà ayé. O ní ròfojẹ lọ́sẹ̀ yìí. O ní pọ̀fọ lórí ọmọ. Àwọ̀rẹ́ máa gbé ẹja gidigba lọ́sẹ̀ yìí. A kò ní pè ọ́ ní ẹ̀sìbà mọ́. O ní jẹun lẹ́gbẹ̀ẹ́ ògiri tọmọtọmọ. Wà á sọ̀rọ̀ ogo láàrin àwọn kẹfẹ̀rí lọ́sẹ̀ yìí. Ẹ̀rí rẹ̀ máa láyé jà. Ìwọ náà sì máa mú ẹ̀rí wà. Àbọ̀ Ọlọ́run dájú lórí rẹ tọmọtọmọ. Ẹ̀rù òru kò ní bù ọ mọ́lẹ̀ o. Búburú kan kì yóò ṣubú lù ọ. Ọ̀sẹ̀ yìí àrùn ní wọnú ilé rẹ o. Áńgẹ́lì rẹ yóò bójútó ọ lọ́sẹ̀ yìí. Áńgẹ́lì yẹ ò ní jẹ́ kí ẹsẹ̀ rẹ kọ́gún òkúta. Àfonífojì kò ní bù ọ mọ́lẹ̀ o. Wà á wò ìwọ ayọ̀ lọ́sẹ̀ yìí o. A fi ọ̀rọ̀ ilẹ̀ kẹ́ ọ tọmọtọmọ. A fi ìrì àti òjò kẹ́ ọ tọmọtọmọ. Ògo iṣẹ́ yín máa búyọ o. Ọ̀sẹ̀ yìí owó ńlá yẹn máa wọlé. Wà á rówó tajà. Ẹnìkan á ṣàánú rẹ. Iṣẹ́ rẹ á dìde. Ọmọ rẹ á ríṣẹ́. Ọmọ rẹ máa bá lọ́balọ́ba jẹun pọ̀. Psalm 77:7 Ọlọ́run ò ní ṣáòtì. Ibùjókòó ọmọ rẹ ò ní da oro. Iṣẹ́ yín ọkùnrin á lérè o. Òkè nìràwọ̀ gbé lórúkọ Jésù yín tá ayé ti jábọ̀ padà sókè yẹn. Onídàájú àgbáyé yóò dá Ọlọ́run lọ́sẹ̀ yìí. Ìrọ́kẹ̀kẹ́ níbi kò ní dáhùn lórí àwọn ọmọ rẹ lọ́sẹ̀ yìí. Psalm 71:18 Ẹgbẹ́ ẹlẹ́yìí gbọ́ ọmọ inú ilé bayi yo darugbo e o firu fufu ati dudu je won mo o ari tin gbe ari mi o ya gba o ire ti de ayode ibukunde e lo serere o ni gba we lasan o wa kaju awe yi o wa ri yanu awe yi o olorun ma ma da olohun o o ma ra dori sun idunu o wa je yan laye o olua ma ran e lowo ko jala o ni gba lejo aran o ma re ma kore de o ama re ma de ni tin ran ni lowo igi omiran o de so fun oje o owo ebi oni ka won ma re o ile gboro oluwa awon mo iwa sori re lori ile alaye o ran david lowo lati bori ogun omo re ma bori ogun o o yesa lenu orun ma ya o lenu tomo tomo ile aye ile ase omo re oni baye lo afi oba omo re ko ni di baje iran afi oba re ma se o toju obi re iwo mo yo mo ma toju iwo na o owo fun obi re ojo re ma pe lori ile tore barugbo kan leni wa dagba tomo tomo o aye ku fu kai ka oni ka mo yara tomo tomo o omo to dagba irun ati otutu yo dabo bo o omi jade ninu apata ire yin jade leni nibi kibi to ba wa o ni shote so lorun o oluwa yo ran lowo tomo tomo egundo go lori awon omo re o wa si odo olorun wa ni simi lori awon omo re o o ni ri iro keke banuje lori awon omo re o ni to si o omo re ma ye ojo nsare iwa tomo re ni misi akoko yin o oluwa yo boju wo tomo tomo o lo ni agba lowo ise iya ati baba binibi e o ni sokun okan ya balẹ e je won omo o mama ile yin o ni kan gogo ayo ni gbomo lowo yin ile o ni suke leyin omo re o aran mi si o ile yin yo toro ibi o ni wo be oro re dayo lori omo oku ko si o do pinu leyin o ayo ni binu didi omo yin o wa ma lo layo wa si ma bo layo orisun owo yin o ni gbe o olorun to ni aye ati orun yo ran ti gbogbo wa o jesu oluwa wa engineer gbe wa lo le agbara
7: ibi ti mo so fun yin almost 500,000 lo ma pari ibi to wo niyan mo wonder mo ni bo mo ti fe ro pelu awon bukata to wa le te ba ri eni to se ore yen fun mi
8: o so go wa
7: baba o ni ki said account mo ko ro pere lo nse abi mo de se ri alert mo ba pe mo ni ta lo ni o ni mo fun eni ko lo fi se be yen
8: olorun to se abi mi lo tan fo kan si fun won owo ti e na de
6: ifi lo pataki fun eni to je akobi to bi akobi to si ma akobi kan bi kan olalope ni ajojo awon akobi ni lu kola akobi re omunu re du jajo pade ni ola ori wu pe irin ajo akobi re lo fale ju laarin awon omo to ku ma mi sadua la o to ye ki akobi ye o ti je ko ti ri se ma mi sadua tola o ja kiye si bi akobi se mu lo nba lowo re ma mi sadua tola akobi to ye ko ti ma fu e lowo iwo lo si n fun lowo ma mi si pade ola o owo ye wu pe akobi to ye ko fi se lori ni je lo nwoju awon aburo ko to je ipade kola olajo ma je ase leyin re iwu akobi to n gbo mi o mo wipe ipo to ye ko wa ko lo wa ma mi sadua tola sa to ba ti n bo mu foto akobi re wa ati awon omo to ku bo le ri kola agbado ejaye leko lona AIT yen so fun olokada kan gbe lo si classic arena hall ago mesan ni o wa ri re gba tori pe ni je bere ose gbogbo eniyan jake jado lo ma da ore leni ore yi na la ma fi tilekun ose tuntun ba je n da lori dadi mami la ma da lori awon omo ore ti toni mo fe ko se bi olorun ba se bukun to iwo je ri wipe o da si ore ti toni ko si ye to le fi ranse o oni wale lai lai eyin ara le se ti gbo se ti ko date yen le august 2 isoji ta gbagba ni st michael stadium ni ota nibi ti pe awon omo yo ti ma yi pada si rere nibi ti awon abiyamo to to yo ti ma pejopo ni isokan ta ma ma diro mo se majemu bede woli won wipe ti majemu ipe yi ba le fohun wipe dandan ni ogun awon omo won na gbodo fohun jo ma je ki kankan ni abe orun yi ko da duro ni ojo na eyan beji la lo ma mu dani to ba ti nbo ago ko so lati ma bere ani le se doru ororo majemu ojo ebi eyo kankan na ni kan fun abiyamo kankan rasi ewa gari gbogbo e na ti seto wipe won fe fun gbogbo eniyan pelu oro fe jesu kristi olugbala atun ma dawo eyan lokowo gege ba se ma nse ẹyin ọmọ baba alábìyamọ orí afẹfẹ tẹ ń gbọ mi nílẹ ṣe bí àdúrà wa ń gbà.
8: ó gbà ó adúpẹ́ o.
6: ọlọ́run baba alábìyamọ o.
8: ààyè ló wà.
9: hello hello prophet 090 60 5711 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí: 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
6: Abiyamọ, a ò ní máa bọ́ jẹ mọ́.
0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with a voice for

0: ẹ̀pẹ̀ mẹ́.
1: Alánú ìpè ní o.
0: Ẹ̀pẹ̀ mẹ́.
1: Nàmbà méjì tí wà pé ilẹ̀ mi
0: ẹ̀pẹ̀ mẹ́.
1: Sórí àgbo.
0: Olóore máa pè ẹ́.
1: Ọ̀bẹ.
0: Aláàánú máa pè ẹ́.
1: Ọ̀bẹ.
0: Olóore máa pè ẹ́.
1: Ọ̀bẹ.
0: Aláàánú máa pè ẹ́.
1: Ọ̀bẹ.
0: In the name of Jesus.
1: Ẹ̀bẹ̀.
0: Sọ pé ẹ̀yin olóore mi.
1: Ẹ̀yin olóore mi.
0: Ẹ̀yin aláàánú ènìyàn.
1: Ẹ̀yin aláàánú ènìyàn.
0: Ẹ fowó kẹ́ mi.
1: Ẹ fowó kẹ́ mi.
0: Ẹ fiṣẹ́ gidi bá mi ṣe.
1: Ẹ fiṣẹ́ gidi bá mi ṣe.
0: Èmi náà ma contract yìí ṣe.
1: Èmi náà ma contract yìí ṣe.
0: Ó yẹ connect mi.
1: Ó yẹ connect mi.
0: Ẹ sọ pé ìwọ lẹ̀kùn yìí o.
1: Ìwọ lẹ̀kùn yìí o.
0: Ó yà sí.
1: Ó yà sí.
0: Mo fẹ́ wọ yàrá ọlá lọ.
1: Mo fẹ́ wọ yàrá ọlá lọ.
0: Mo fẹ́ wọ yàrá ògo.
1: Mo fẹ́ wọ yàrá ògo.
0: Mo fẹ́ jẹ́yàn.
1: Mo fẹ́ jẹ́yàn.
0: Mo gbọ́dọ̀ jẹun lókè.
1: Mo gbọ́dọ̀ jẹun lókè.
0: Olúwa.
1: Olúwa.
0: Sàánú mi.
1: Sàánú mi.
0: Jẹ́ ń ràánú gbà.
1: Jẹ́ ń ràánú gbà.
0: Jẹ́ ń róore gbà.
1: Jẹ́ ń róore gbà.
0: Jẹ́ ń ríyanu gbà.
1: Jẹ́ ń ríyanu gbà.
0: In the name of Jesus.
1: Amen.
0: Wà á dẹ̀ síbí ọba.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Sọ pé èmi náà ó bá wọn sọ ọrẹ lẹ́ni o.
1: Èmi náà ó bá wọn sọ ọrẹ lẹ́ni
0: o. Mo ti gbọ́ bó ṣe sọ báyìí o. Taiwo, o gbọ́dọ̀ mọ̀ sàn. Yagaban, mo ti gbọ́, o gbọ́dọ̀ mọ̀ sàn ọrẹ o. Yes, ẹ já gbọ́ testimony wọ̀nyí. Bóyá ọlọ́run ṣe àbíyèsí mo ti ẹ̀ gbọ́ lẹ́nu àwọn èèyàn kí wọ́n náà kó dán o.
2: Ọlọ́run bàbá ṣe bẹ́ẹ̀ èmi náà tún èmi náà ti lẹ́rìí o. Mo lẹ́rìí o, mo ti ní ẹ̀rí yẹn láti last year. Èmi ọmọ yín lórí afẹ́fẹ́ ni o. Láti ìgbà tí mo ti ń tẹ̀lé yín, wọ́n ni mo ti ń rí ọwọ́ yín nínú ayé mi, nínú iṣẹ́ mi. Mi gbàgbà kan ìmọ̀bọ̀ rẹ má jẹ̀mọ́ ṣe pọ̀ tó. Màá da ní 1,000, màá da tán o. Ètò wa pin pé ní last year, wà lọ hospital. Mo ti dá bí mo ṣáà ti dá mi ti dá pé later mo fi lọ hospital. Máa wò pé èmi tí mo ṣèkì tó yẹ kí máa dá rẹ má jẹ̀mọ́ kíní kan wá sọ sí mi pé ó dẹ̀ dá ṣèbí kan ṣe pé òrówó tó máa fi dá. Mo dá o 500,000. Làbúrò mi fi ṣe fún mi. Mo náà lẹ́rìí o. Láti ìgbà tí mo ti ń tẹ̀lé yín, iṣẹ́ mi ń lọ dédé o. Gbogbo kan mi ló ń lọ dédé o.
3: Ọlọ́run yìí bí ọmọ ìbí náà ti lẹ́rìí o. Ẹni bá mo ti ṣe ìránṣẹ́ ẹni bá ti ṣe ìránṣẹ́ o. Mo pẹ́ kó dá lọ nínú ìlú kẹfà. Ẹni dá ló lè fún yín ní owó. Ẹni àmọ́ ti dábà ti ní. Mo fún yín, èmi náà mo fún yín 2,000. Olúpa lọ́wọ́ yìí ẹni fọmọ iṣẹ́ ìránṣẹ́ ẹni fọyà iṣẹ́ ìránṣẹ́ ìgbà tẹ́tí ní kálu pẹ̀fíìmù ojú ìrere gbogbo kan tí ń yàtọ̀ nígbà tí lẹ́ẹ̀rí ọmọ ọjọ́ orí ọmọ ọjọ́ ọ̀tọ́ngo ọ̀tá ní ọ̀tá muslim ní mímí ní jẹ́rìí ní ọ̀tá mo fi jẹ́rìí ní sọ àlàyé.
4: Dádì èmi náà lẹ́rìí o. Èmi mọ́ yín láti Ghana. Daniel ń sọ̀rọ̀ láti bí oṣù kan sẹ́yìn sí oṣù kan sí oṣù méjì sẹ́yìn sí ni mo ti ń gbọ́ miracle alert kí ọmọ inú orí afẹ́fẹ́ ni mí. So owó yẹn ṣáà wọlé mi ṣáà máa ń follow up prayer ní àràárọ̀ lórí Facebook. Ṣáà máa ń gbọ́ ìròyìn miracle alert tí àwọn èèyàn ń sọ. Ọkọ mo fi ìgbàgbọ́ mo fi gbé pé kò sí nǹkan tó náà ò lè ṣe pé let me continue. Bí wàá jẹ́ náà àti ènìyàn èmi náà gba miracle alert o ní oṣù èmi ní expect pé bí èèyàn máa pè mí. Ó ti lé ní oṣù mi nípa lọ sí ẹ̀rẹ́ ọkàn ń jẹ́ mi ni ó jẹ́ pé mo gbúdọ̀ fi ẹ̀mí ìmoore hàn. Dẹ̀ni lẹ́yìn tí mo ń sọ̀rọ̀ yìí mo rí anybody tó pè mí. It was 450 cedis. Ìyẹn kọjá sí 50,000 plus ní aláàtì mo rí. Sà mo ní kí n dúpẹ́ o. Mọ́ anointing sà. Tẹ̀ṣe ń gbàdúrà fún wa. Ọ̀nà máa fún ní okun àtàgbára. Mọ́ anointing. Ilé ológo tẹ́ ń kó wa lọ. Lágbé Ọlọ́run ẹ̀kọ́ wa débẹ̀. Ọmọ yín láti Ghana ni o. Lọ sọ̀rọ̀ Daniel. Ẹ ṣe gan sà. God bless you sà. Mọ́ anointing sà.
0: Sọ pé ẹ̀rí mi dá Olúwa.
1: Ẹ̀rí mi dá Olúwa.
0: Olúwa sílẹ̀kùn ẹ̀rí fún mi.
1: Olúwa sílẹ̀kùn ẹ̀rí fún mi.
0: Mo gbọ́dọ̀ sọ ẹ̀rí tèmi o.
1: Mo gbọ́dọ̀ sọ ẹ̀rí tèmi o.
0: In the name of Jesus.
1: Amen.
0: Olóhùn sọ rẹ májẹ̀mú. Wọ́n dẹ̀ bùn ní 500,000 naira. Ẹlòmíì mọ̀ tí gbowó yẹn rí. Olúwa mi o. Gbogbo àwọn tó gbàgbọ́ mo sọ tẹ́lẹ̀ o yá lọ gbà láti tiẹ̀. in the name of Jesus.
1: Amen.
0: And because of 2,000, 100,000. Ha! Oluwa, awon yan lele ina ta won na ma san ore loni yi. Ah, Oluwa da won lohun.
1: Amen.
0: Oluwa da won lohun.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: And e kan lo gba miracle lati ta won na ba gba lati ko bad e jo mu fun elekan si na soke na soke mo gba dua miracle lati o ya gba ti e.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: O ya na won soke fun ara e so pe Oluwa
1: Oluwa
0: jaye mi o dide
1: jaye mi o dide
0: o ya so da dua
1: o Jesus o ko Jesus o ko Jesus every moment
0: Maria. Wa se bi oba Jesu Oluwa wa
1: amen.
0: Hey gbogbo eyan Olorun te wa lado e ku mura woli tin kanlekun o de tan hey mo ma hanos lola ojo ti ma wa sala ni ado be ni e ja jo pade nbe loruko Jesu o ma ra adugba
1: amen
0: aye ra dide
1: amen
0: wa de se bi oba
1: amen
0: gbogbo omo Olorun ta mura fun Jerusalem ha bo ere ajo pelu woli ni ko wo sile je wo bi re o lo to ba raye to ba wa raye in to ba na je o na iwo na mura ja jo lo ka lo gbadua odokunrin kan ta jo lo ni last year mo pade ni gba ta wa Canada honey daddy ah oni olorun lo ni tele yin olorun de dami lohun ah oni olorun yin gbadua ah loruko Jesus adua ti e na ma gba
1: amen.
0: Olorun wa be owo.
1: Amen.
0: Olorun wa be owo.
1: Amen.
0: In to ba na je una no gbogbo ogbon e no gbogbo agbara e struggle be ni ninu igbiyanju ni down to ti mo sele loruko Jesu ma ra anu gba.
1: Amen.
0: Yo de dara fun o.
1: Amen.
0: Jesu Oluwa wa.
1: Amen.
0: Ko account number sele 30 32 67 02 85 Mustafa Solomon Osisune lo ma gbe jade ni First Bank loruko Jesu aye ra dide
1: amen
0: so paye mi a dide
1: aye mi a dide
0: so paye mi a dide
1: aye mi a dide
0: in the name of Jesus
1: amen
0: ah awon lojo bi oni ni wedding anniversary hey o ye ki n gbadura fun yin e jo gbe owo to yin sori mo gbadura ori re ma ro mo ri
1: amen
0: anu ma wa ori
1: amen
0: wa pe laye
1: amen
0: o ni kuku ojiji
1: amen
0: igbeyawo re ko ni tuka
1: amen
0: aye o ni daru
1: amen
0: wa je igbeyawo yi
1: amen
0: aye ra dide
1: amen
0: Jesu Oluwa wa
1: amen
0: aja wa won celebrant won bi awon meta na ni number 1 na re waju Gabriel happy birthday to you ene keji muti at saidi happy birthday to you ati Aliu Folasade happy birthday to you mo gbadura loruko Jesu ojo ayo yin yi ojo ebuko ni anu ma ba yin gbe
1: amen
0: in the name of Jesus
1: amen
0: now mo bless apere wa boy mo bless ororo to ma fi anu eti gege bi ojo Monday ba ti ma nse nje mo ran agbara anu sinu ati asiyori bo ba ti anu eti ara to jade lo ra anu gba
1: amen
0: bo wa nle alaanu aranti e
1: amen
0: ibi kibi to ba lo o boju re pade
1: amen
0: anu awa ori
1: amen
0: wa de se bi oba
1: amen
0: o se ma pe o
1: amen
0: Jesu Oluwa wa
1: amen
0: egbon eleyi ago mejo mo gbagbe o ki esu ko wa lori e omi yen wa gbe sile baba ti bless e tan wa de lo sun be ni o we o de lo sun ma to wa sona ba se ma se sun yen to ba di asale loruko Jesu wa ra anu gba
1: amen
0: ma mi koju se nikan fi da loju bayi pe

wọ́n ní inú ìròyìn pọ́ǹchì náà ni wọ́n ti sọ̀rọ̀ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde o wọ́n ní àwọn alágbàtà wọ́n ti sọ̀rọ̀ lórí epo dangote wípé àwọn ò ní gbépo jáde rárá o gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀ síwájú tí wọ́n sì ṣàlàyé wípé àwọn alágbàtà epo lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti ní lọ́wọ́ yìí o àwọn ò gbóná láti máa gbé epo kúrò nílé ìfọpo dangote gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún àwọn akọ̀wé ìròyìn pọ́ǹchì lánàájọ́ àìkú sannde ìyẹn àwọn alágbàtà níbẹ̀ ni wọ́n ti ní lódìdá lódodo ló jẹ́ pé agbègbè ibi tí dangote ti ń fọ epo tó ti ń tepo fáwọn alágbàtà náà ni ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tí wọ́n fi ń gbépo ìdààmú sí trọ́ọ̀kì ó ní báyìí o ló jẹ́ pé àwọn ò ní gbépo jáde látàrí kíni látàrí wípé iye tí dangote lòun ó máa ta epo jáde ìyẹn lówó dọ́là tó ti lòun ò ní tà á lówó náírà mọ́ wọ́n ní ìgan náà ló fa ọ̀rọ̀ yìí tí àwọn alágbàtà epo káwọn náà fi sọ̀rọ̀ jáde láàárọ̀ yìí o wípé dá dẹ́yìn bá ní bẹ́ẹ̀ ṣe ṣe nù àwa náà ó ṣe tiwa bá a ṣe fẹ́ ṣe o gẹ́gẹ́ bí ẹni tó wájú akọ̀wé fún àwọn àjọ ipman ìyẹn national publicity secretary wọn fún àjọ ọ̀hún yẹn chinedu uka dike òun gangan náà ló ń sọ̀rọ̀ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wà lẹ́nu wò lánàá tí ṣọjọ́ àìkú sannde lórí fóònù níbẹ̀ gangan ló ti ní àwọn ti ń gbìyànjú láti rí dájú wípé àwọn jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ bó ṣe yẹ kó lọ o wọ́n ní ṣùgbọ́n o gbogbo àwọn ohun tí ó rọ̀ mọ́ bí owó epo bó ṣe ń gòkè sí náà ló jẹ́ pé báwọn bá jù ú sókè ibi pẹlẹbẹ náà ní ń fi wálẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀ síwájú ó ní àwọn alágbàtà àwọn ò ní ra epo yìí pẹ̀lú owó dọ́là láyé àwọn ò ní gbépo jáde pẹ̀lú owó dọ́là ó ní bẹ́ẹ̀ bá wò ó nígbà táwọn bá ra epo ní 1250 náírà àwọn wà tà ní 1300 naira ó ní ṣéyìn ṣòyẹ kó sọ bẹ́ẹ̀ ìkádìke náà ló sọ̀rọ̀ láàárọ̀ tòní ó wá ní àwọn ò ní gbépo jáde kúrò ní ilé ìfọpo dangote àfi tó bá lóhùn òtámọ́ lówó dọ́là tó jẹ́ pé owó náírà náà ni ó tà á tí wọ̀ ń ò sì ní pọ̀ jù bíbí ẹ̀kọ́ àgbépo jáde ó wà nù wé ìròyìn pọ́ǹchì lóòrọ̀ tòní ẹ̀bà lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ yìí bákan náà nínú ìwé ìròyìn pọ́ǹchì náà ni ìròyìn eléyìí náà ti ń jáde o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ síta níbẹ̀ láàárọ̀ yìí wípé lórí àwọn agbésùnmọ̀mí eléyìí tí wọ́n ní wọ́n jí àwọn kan gbé o wọ́n ní àwọn ajínigbé wọ́n ti yọ̀ǹda òkú ìyá kan ìyá dírẹ́bà àti ọ̀kan lára ọmọ ìyá mẹ́ta eléyìí tí wọ́n jí gbé tí wọ́n sì béèrè owó tó tó mílíọ̀nù lọ́nà ọgbọ̀n 30 million naira wọ́n ní àwọn ajínigbé eléyìí tó jí ọmọ ìyá kan náà tí wọ́n jí ọmọ ìyá mẹ́ta tí wọ́n jí gbé o eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ lọ sìnkú ìyá wọn gbé ní ìlú Benu ní ọjọ́ Àbámẹ́ta ni wọ́n ní wọ́n ti yọ̀ǹda òkú ìyá náà o dírẹ́bà tó wa ọkọ̀ àti ọ̀kan lára àwọn ọmọ ìyá mẹ́ta náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀ síwájú wọ́n ní ìtúsílẹ̀ náà kò bá ọ̀fẹ́ dé o wọ́n ní àwọn ajínigbé náà ó bèrè 30 million

mílíọ̀nù náírà lọ́wọ́ wọn ìyẹn 30 million naira eléyìí tí wọ́n ní kí wọ́n tó lè fi àwọn ọmọ ìyá méjì tó kù nígbèkùn sílẹ̀ o tẹ́ ẹ̀ bá gbàgbé gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe wá tẹ̀síwájú wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ẹbí tí ọ̀rọ̀ náà kàn bí wọ́n ṣe ṣàlàyé fún àwọn ẹ̀ka ìròyìn èyí tí wọ́n pè ní Indoma Voice wọ́n ní àwọn ajínigbé náà padà fi dírẹ́bà eléyìí tó wa ọkọ̀ náà sílẹ̀ pẹ̀lú ọmọ olókù wọ́n sì gbé òkú ìyá tí wọ́n ti kọ́kọ́ gbé lọ náà wọ́n gbé padà fún wọn o gẹ́gẹ́ bí àwọn ẹbí ṣe wí o wọ́n ní àwọn ajínigbé náà ti ń bá àwọn sọ̀rọ̀ lórí fóònù wọ́n ní wọ́n sì lérí wípé báwọn kò bá sanwó náà kò sí ìtúsílẹ̀ fáwọn ọmọ méjì tó wà nínú ìgbèkùn rárá ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ ìyọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ o kọ́ ló ń ṣàánú fún wa àwọn ọmọ olókù tó ń gbòkú lọ lọ́jọ́ àbámẹ́ta tí wọ́n ní àwọn ajínigbé jí wọn gbé pẹ̀lú òkú ìyá wọn o wọn náà ti fòkú ìyá dírẹ́bà àti ọ̀kan lára ọmọ ìyá mẹ́ta náà wọ́n fi wọ́n lóku méjì ń bẹ̀ kọ́ ló ń ṣàánú ẹ̀bà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní.

0: inú ìwé ìròyìn punch náà ni mo ṣì wá o máa gbọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ láàárọ̀ yìí tí màá sì kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tó jáde ń bẹ̀ o wọ́n ní ẹgbẹ́ àwọn ọmọ lẹ́yìn kristi kan wọ́n ti tako àbá sí àtúnṣe òfin ìrìnà ojú pópó eléyìí tó sọ tí wọ́n sọ di èèwọ̀ láti máa wàásù nínú ọkọ̀ èrò àwọn ẹgbẹ́ náà ni ẹgbẹ́ Christian Council of Nigeria CCN àti ẹgbẹ́ Organization of Africa Instituted Churches ìyẹn OAIC òun ni wọ́n pè wọ́n o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní òfin ọ̀hún yóò tẹ ètò aráàlú lójúmọ́lẹ̀ láti ṣe ohun tó wù wọ́n ní ìgboro wọ́n ní ọ̀sẹ̀ tó kọjá náà ni ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè nàìjíríà buwọ́ lu àtúnṣe òfin ìrìn àjò ojú pópó ìyẹn federal road safety corps amendment rẹ̀ ìyẹn àtúnṣe rẹ̀ o eléyìí tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 2026 tó sọ ọ́ di èèwọ̀ láti máa wàásù tàbí kiri ọjà nínú ọkọ̀ akérò ìgboro òfin náà ni ẹnikẹ́ni tó bá jẹ̀bi ṣíṣe bẹ́ẹ̀ yóò san 150,000 naira gẹ́gẹ́ bí owó ìtanràn tàbí kó fi ẹ̀wọ̀n jura àwọn aṣòfin ní òfin náà ni wọ́n gbé kalẹ̀ kí àwọn tó ń ta ọjà tí wọ́n ń ta ọjà tàbí wàásù má bàa dí àwọn awakọ̀ lọ́wọ́ kí irúfẹ́ awakọ̀ bẹ́ẹ̀ lè fojú sí ọkọ̀ tó ń wà o tí ààrẹ bá lè tọwọ́ bọ àbádòfin ọ̀hún ẹni tó bá jẹ̀bi ẹ̀sùn náà wọ́n ní ó lè fi ẹ̀wọ̀n oṣù mẹ́fà jura tàbí kí wọ́n san owó tó tó 50,000 naira owó ìtanràn tàbí kó ní ìdojúkọ fún méjèèjì wọ́n ní ọ̀rọ̀ náà tún kan àwọn awakọ̀ eléyìí tó bá kọ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òṣìṣẹ́ FRSC ìyẹn àwọn àjọ tí wọ́n rí sọ̀rọ̀ ojú pópó lásìkò eléyìí tí wọ́n bá ń ṣàyẹ̀wò fún irúfẹ́ awakọ̀ bẹ́ẹ̀ bóyá ó mu ọtí tàbí bẹ́ẹ̀ kọ́ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ tako àbádòfin ọ̀hún akọ̀wé àjọ CCN àlùfáà Evans Oyemara ó ní ó jẹ́ ohun tó gbọgbẹ́ lọ́kàn àwọn àjọ náà pé wọ́n fi àwọn oníwàásù sínú àwọn tí wọ́n ń fi òfin ọ̀hún dè kò yẹ ká ṣe bẹ́ẹ̀ àwọn ò máa wàásù tiwa o wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn faramọ́ òfin tí yóò mú kí ààbò ojú pópó nípọn sí wọ́n ní àwọn faramọ́ ohun tí yóò jẹ́ kí ètò aráàlú kó lè lọ déédé káwọn má bàa tẹ ẹ̀tọ́ aráàlú lójúmọ́lẹ̀ Oyemara sọ pé kò tó kí ìjọba sọ kókó àwọn tó ń ṣiṣẹ́ ìgbàlà ọkàn papọ̀ mọ́ àwọn tí wọ́n ń rú òfin o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó ṣe wá tẹ̀síwájú ó ní àwọn ò fọwọ́ sí o látàrí pé òfin tó gbé kalẹ̀ pé wọn kò gbọ́dọ̀ máa wàásù mọ́ nínú ọkọ̀ akérò àwọn àjọ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ lẹ́yìn kristi ni wọ́n tako òfin náà ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀bà nínú ìwé ìròyìn punch ẹgbẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí.
1: You know say you wan move your radio with you.
2: Hello Lagos, welcome.

ọ̀túnúwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ yìí inúwé ìròyìn daily post náà ni mo wà yóò ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu ìyẹn buhala ìyẹn daniel buhala náà ni wọ́n sọ̀rọ̀ láàárọ̀ yìí ò kíná sọ wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn wọn pàtàkì lórí ìbáraẹnisọ̀rọ̀ ìyẹn tí wọ́n ní òun náà ló ti sọ̀rọ̀ lórí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ o ìyẹn ṣèyí mákindé tó tún jẹ́ àti ẹni tó tún jẹ́ ọmọoyè nínú ẹgbẹ́ òṣèlú african action congress ìyẹn aac ìyẹn ọmọoyè fún ipò ààrẹ ọdún 2027 ọmọyẹlé sowore òun náà ló ti sọ wípé ṣe ẹ rí àwọn méjèèjì yìí wọn kájú ẹ o kì í ṣerú wọn ní ọmọ ààrẹ bọ́lá ahmed tinubu ta kàngbọ̀n lọ́dún 2027 buhala ni tí ẹ ti ẹ̀dí sowore àti ẹ̀gbọ́gbẹ́ ayé mọ́ lóòótọ́ ṣùgbọ́n mákindé ń tiẹ̀ òun náà kàn fẹ́ dàbí ni ṣerú wọn ló yẹ kí wọ́n jáde gẹ́gẹ́ pé àwọn ló jáde fún ipò ààrẹ tẹ́ bá tiẹ̀ máa wá jáde ṣé ààrẹ bọ́lá ahmed tinubu lẹ́ẹ̀mọ́ wá sọ pé ẹ fẹ́ bá ta kàngbọ̀n lọ́dún 2027 tó ń bọ̀ èmi kọ́ mo sọ o inú ìwé ìròyìn daily post ló wà níbi tí daniel buhala tó ti ń sọ̀rọ̀ náà wípé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ àti ọmọyẹlé sowore o wípé wọn kò kájú ẹ̀ rárá irú wọn kọ́ ni yóò bá ààrẹ bọ́lá ahmed tinubu yóò bá ta kàngbọ̀n ìyẹn ní ọdún 2027 nínú ètò ìdìbò gbogbogbò ó wà nínú ìròyìn daily post láàárọ̀ yìí.

0: lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú náà ni ìròyìn ilé náà ti jáde nínú ìwé ìròyìn daily post láàárọ̀ àmúdójúdú ọjọ́ àwọn nẹ́ẹ̀tì wọn fẹ́ wọ́ọ̀kì àwọn ìròyìn yẹn kò sí dáadáa láàárọ̀ ṣùgbọ́n a fi gbogbo agbára tá a bá ní a fi mọ mú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan jèjì wọ́n ní ẹnìkan tó ti fìgbà kan jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú apc ìyẹn abdullahi umar ganduje ó ti sọ̀rọ̀ wípé ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ ìyẹn atiku abubakar pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ anambra ìyẹn ọ̀gbẹ́ni peter obi ó ti jẹ́ láwọn méjèèjì ló jẹ́ pé wọn kò ní àfojúsùn nípa ọ̀rọ̀ òṣèlú tó tó bẹ́ẹ̀ ló jẹ́ wípé bó ṣe wà.
1: To the Jordan Knight Show, and today we'll be discussing
2: the voices you need at work all day, every day till payday.

0: ẹlẹ́ pẹ̀lú sórí 0806 514 3581 0806 514 3581 tàbí WhatsApp 0912 238 8541 0912 238 8541 Shefford Homes and Properties ọ̀gá ni ẹ jọ.
1: Ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó balẹ̀ gùdẹ̀ bí ẹ.

0: need at work all day, every day till payday.
1: Wọn náà ni wọ́n sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ síbẹ̀ jẹ́ ń ṣàlàyé ẹ̀wọ̀n bá wọn ni ẹni tó ti gbà kọjá mínísítà fún ọ̀rọ̀ ààbò ní ìpínlẹ̀. Rosili Obanikoro ó ní wọ́n ti ṣàlàyé.
2: Good music and vibes.
3: Awesome talk every day, all day.
1: Ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Nínú ọ̀rọ̀ tán sọ wọ́n ní kì í ṣe wípé Peter Obi ló jáwé olúborí fún Peter Obi ló gbé ààrẹ ṣubú lọ́dún 2023 nílùú Èkó pé ìyẹn ni pé bóyá Peter Obi torí pé LUP àbí gbogbo ohun tí wọ́n ń pariwo ń gbà òun gangan ló fi jáwé olúborí ju ààrẹ lọ nílùú Èkó ìyẹn nínú ètò ìdìbò ó ní kì í ṣe yòó ó ní bí kò ṣe Muslim ticket eléyìí tí ààrẹ tí wọ́n tẹ̀lé ó ní ẹjẹ́ sọ nǹkan fún ó wá ní ẹjẹ́ sọ nǹkan fún yìí o ó ní ṣe rí jíjáwé olúborí tí Peter Obi tó ní ìbò ju ààrẹ lọ ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2023 ó ní kò sẹ̀yìn Muslim ticket eléyìí tí ààrẹ gbà ó ní kì í ṣe wípé bóyá àwọn èèyàn ò fẹ́ràn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní bí kò ṣe wípé àwọn kan rò pé àwọn ò tíì mọ ohun tí ààrẹ fẹ́ ṣe látàrí irú ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé lórí Muslim ticket èyí gan náà ni wọ́n fà tán fi ní ìbẹ̀rù gan ló mú kí àwọn èèyàn pàápàá jùlọ àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà kan rò pé ẹja tẹ̀lé Peter Obi o nígbà táwọn Muslim bá tẹ̀lé Bọ́lá Ahmed Tinubu nílùú Èkó wa ẹja wa náà tẹ̀lé Peter Obi ìyíkọ́ mo sọ o Obanikoro náà ló ṣàlàyé kódà wọ́n ń gbé lẹ́jẹ̀wọ́n sínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní ni ẹ lè náwó gan ìròyìn ọ̀hún kẹgbà change ẹ̀ ń bẹ̀ ẹ bà ń bẹ̀ láàárọ̀ yìí.

0: ẹni kan ti sọ̀rọ̀ láàárọ̀ pé àwọn ọ̀nà tá a lè gbà tá a fi ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí àwọn bandidi lórílẹ̀‐èdè nàìjíríà tàlẹ́ni náà wọ́n sọ̀rọ̀ wọn ni ìdí ni ó dá a lè fi ṣẹ́gun wọn rèé o ẹni tó ti fìgbà kan jẹ́ agbẹnusọ fún ọ̀gá ológun ìyẹn ní orílẹ̀‐èdè nàìjíríà agbẹnusọ fún àwọn ọmọ ológun orílẹ̀‐èdè nàìjíríà òun náà ló sọ̀rọ̀ láàárọ̀ yìí ìyẹn tàlẹ́ni náà ìyẹn sani usman ogangan ló sọrọ yìí láàárọ yìí ó wà nínú ìwé ìròyìn daily post ẹka ẹkúnrẹrẹ láàárọ yìí ẹwà bínú bí mo ṣe ń mú ròyìn yẹn lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì ara nẹ́tíwọ́ọ̀kì ni ó dá ibi tá a sì ti ń mú igodó.
1: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
2: Yes, so my people, this is not Jordan Drive, now they listen
0: to. Lódù ó ń pẹ́ ó máa ń rí bẹ̀ lẹ́kọ̀ọ̀kan kọ́ lọ sànú. Nínú ọ̀rọ̀ ìbò náà ni wọ́n ti fi eléyìí fi wé ife ẹ̀yẹ àgbáyé o wọ́n ní ohun tó ṣẹlẹ̀ ní world cup yìí ìyẹn ife ẹ̀yẹ àgbáyé ó ní bẹ́ẹ̀ náà láàṣẹ jáwé olúborí mọ́ ààrẹ bọ́lá ahmed tinubu lọ́wọ́ o tó bá dọdún 2027 tàlẹ́ǹtì tó ń sọ̀rọ̀ ṣòwòrẹ́ ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ ìpè èyí ṣe na argentina ní final tí wọ́n gba ife ẹ̀yẹ mọ́ àwọn argentina lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ náà ní a ṣe kí òun kú oríire tó bá di ọdún 2027 nínú àbájáde ìbò tádì

nínú ètò ìdìbò 2027 ṣòwò rẹ ló ṣàlàyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló tún kí àwọn orílẹ̀-èdè spain wípé wọ́n kú oríire ìyẹn fún ti ìfi ẹ̀yà àgbáyé eléyìí tí wọ́n gbà wọ́n ní àrá kan rèé o tó pa àwọn ọmọ mẹ́fà tí àpọ̀lọpọ̀ àwọn èèyàn sì ṣe léṣe ní ìpínlẹ̀ adamawa náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ eléyìí ló ti ṣẹlẹ̀ o wọ́n ní àrá sán pa èèyàn ọmọ kékèké mẹ́fà tí àwọn púpọ̀ díẹ̀ náà sì ṣe léṣe ní ìpínlẹ̀ adamawa bákan náà ìwé ìròyìn gbé jáde láàárọ̀ wípé àwọn ọmọ ogun ikọ̀ wọn wọ́n ní ọwọ́ ba àwọn afurasí márùn kan eléyìí tí wọ́n jẹ́ militanti tí wọ́n ní wọ́n sì gba àwọn ogun olóró àti ìjà eléyìí tí ohun ìjà olóró lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ benue níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ wọ́n ní ọwọ́ ológun tún tẹ àwọn méjì kan náà tí wọ́n jẹ́ afurasí ọmọ ikọ̀ iswap ní ìpínlẹ̀ borno ọwọ́ bá yun àwọn yun náà iná wà nínú ìròyìn daily post láàárọ̀ tòní wọ́n ní àwọn ọmọ ogun àti àwọn ọlọ́dẹ wọ́n gba ẹnìkan lẹ̀ tí ó wà lákàtà àwọn ajínigbé ní ojúnà benue sí nasarawa àwọn ní àárín àlàbẹ̀ náà ni ìkọlù ọ̀hún ti wáyé tí wọ́n sì gba ẹni tí ó wà lákàtà àwọn ajínigbé ọ̀hún tí wọ́n gbà sílẹ̀ ìyún náà wà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní. àmọ́ gé pépèpé ni mo dẹ̀ mọ̀ pé ẹ̀kúnrẹ́rẹ́ ẹgbàá chẹ́ńjì rẹ̀ wọ́n ní lórí àjọ tí wọ́n gbé kalẹ̀ tí kò fìdí múlẹ̀ ìyẹn fake agency eléyìí tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ wọ́n ti ní òní gangan náà ni wọ́n ó gbé àwọn ìgbìmọ̀ tí wọ́n ó fojú wo ìdájọ́ rẹ̀ abbas ló sọ eléyìí di mímọ̀ láàárọ̀ tòní ìyẹn ààrẹ agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin tajudeen abbas òun náà ti ní òní gangan náà ni àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe ìwádìí tí wọ́n sì fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ohun tí ó jáde nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí ẹ lọ gba chẹ́ńjì ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní tẹ́nàǹtì kan rèé o ayálégbé tó jẹ́ pé ọjọ́ orí rẹ̀ 67 years òun ni ọjọ́ orí rẹ̀ pastor bọ́lájí olúkọ̀tún òun ni wọ́n ti ní ó kú o tó sì jẹ́ wípé ilé wọn tí wọ́n ló wà ní home estate ní lẹ́kí lẹ́kọ̀ọ́ tí wọ́n sì ní ẹjẹ́ǹtì ni wọ́n fura sí torí pé ó fẹ́ gba ogún ológun kọ́ ló ń ṣàánú wọ́n ní wọ́n sọ ẹjẹ́ǹtì ni wọ́n fura sí o wọ́n fura sí pé ó fẹ́ gbógun wọ́n ní wọ́n ti pa pásítọ̀ mú tẹ́nà dáì okú kọ́ ló ń ṣàánú iná wà nínú ìwé ìròyìn punch ẹ̀kúnrẹ́rẹ́ pọ̀ ṣùgbọ́n àrásìkò àròjọ àrèmúso lókun rárá o ẹ̀jẹ̀ mú bí méjì sí wọ́n ní àwọn àjọ ndlea wọ́n ní ọwọ́ wọn gba àwọn tramadol egbògi olóró tó tó 1.68 million tramadol 1.68 million egbògi olóró tramadol eléyìí tí wọ́n ní wọ́n rí ní ọwọ́ àwọn tí wọ́n gbé ó wà nínú ìwé ìròyìn punch náà láàárọ̀ tòní wọ́n ní ilé ẹjọ́ kan tó wà ní ìpínlẹ̀ anambra wọ́n ti ní kí choir master kan olórí àwọn akọrin kó lọ sí ọgbà àtúnṣe fún ọjọ́ márùn-ún ó lé ní ogún 25 years fún ẹ̀sùn ìfipábánilòpọ̀ náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí wọ́n ní ọwọ́ ba àwọn mẹ́rin kan náà látàrí ẹ̀sùn ìjínigbé eléyìí tí wọ́n fi kàn wọ́n ní ìpínlẹ̀ anambra wà bẹ̀ wọ́n ní àwọn ọ̀dọ́ kan rèé o tí wọ́n àwọn tó mẹ́sàn-án níbi tí wọ́n ti ń wá iṣẹ́ lọ ní ìpínlẹ̀ sokoto àwọn ọ̀dọ́ òní wọn ni wọ́n gbẹ̀mímì nínú ìjàmbá ọkọ̀ ní ìpínlẹ̀ sokoto ìyún náà wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní àwọn ìròyìn yìí náà lamúwá fún wa láàárọ̀ yìí eléyìí tí a sì jọ fi ẹ̀kẹ́ lù fún ti tòwúrọ̀ tòní ṣùgbọ́n jẹ́ lọ sókè lọ́nkì padà dé.

0: 0906003352 wa láti bá wa dá sí abala àgbéyẹ̀wò àwọn ìròyìn ta kà láàárọ̀ yìí bó ló ṣe yí lọ́dọ̀ tí yín ẹlú ẹ káàárọ̀.
1: Ẹ gba ọdún fi yẹ kó ipa ètò yìí ọ.
0: Ẹ sà.
1: Ọlọ́wà máa fẹ́ ń ṣe
0: ọ. Àmì o.
1: Ọ̀dọ́ orúkọ mi ni Olúwàgbé mi jẹ́.
0: Láti
1: ọ̀pọ̀
0: láti ọ̀pọ̀ àfọ ẹ káàbọ̀ sọ.
1: Ẹ̀rọ Dangote tó ló pé bí wù. Àwọn ìjọba wa ni.
0: Yorùbá
1: sọ wípé àìṣe dáadáa ara yí.
0: Ìrọ̀rùn.
1: Ó bá jẹ́ pé àwọn ìjọba wa àwọn ẹbí ìfọpo tá a ní. Wọ́n máa ṣe dáadáa ni. Dangote ò ń ṣe ní ìpín ṣe. Mo sọ lọ́sẹ̀ tó kọjá nígbà tí mo sọ pé èèyàn mélòó inú wa náà ló máa dáni iṣẹ́ sílẹ̀. Owó ọgbẹ́ lásán nílùú yìí kò kéré. Ìjọba yìí ti la tọ́ kò bá gbá tíjọba ìdí kò mọbi tó ń lọ. Àwọn kan máa ti yà jẹ àwọn aráàlú ọ̀fẹ́ ní pé táwọn ń lu ọ̀fẹ́ ní gbogbo ẹ̀. Omi jẹ́ ti Dangote lè ṣe kó ti tọ́ tó ń ṣe. Ṣùgbọ́n èmi mọ̀ pé lọ́jọ́ kan. Ọlọ́run á gbà wá lọ́wọ́ wa.
0: Àmì o bàbá ẹ ṣe gan sa God bless you sir. 0906003352
1: ẹ̀lú ẹ̀ka àárọ̀
0: sọ.
1: Omidola láti kọ̀tì.
0: Ẹ̀ka àárọ̀ bàmí.
1: Ìròyìn méjì ni mo fẹ́ dá sí.
0: Ìròyìn
1: àkọ́kọ́ àwọn tán bá mọ ibi tí Tinubu ti ń gbọ́ràn. Ní iṣẹ́ olóṣèlú ṣùgbọ́n ó yẹ ká tabarí nǹkan ká pè ṣàkíyèsí gẹ́gẹ́ bíi tiwa. Wọ́n ń fẹ́ gbèrú látẹ̀yìn. Òfin rádaràda òfin ranú ṣìkà wọ̀n ṣe yẹn. Òfin ìṣúlé.
0: Nǹkan
1: máa pírìṣì yẹn. Bó ṣe kéré mọ yẹn máa fi gbèrú lẹ́sẹ̀yìn straight.
0: Gbogbo
1: àwọn tó bá ń pẹ́ tó bá jẹ́ olùfẹ́. Ó ti ṣe muslim ticket already. Àwọn mùsùlùmí tẹ̀ nǹkan kò sí tó fẹ́ ṣe sí ọ̀bá máa gbẹ́gbẹ́ ilé ẹ̀wọ̀n nídìbò. Wọ́n tó wá ní ká má pre.
0: Gbogbo
1: àwọn terrorist náà kú gbòòrò rí kankan mú wọn ní káwọn ẹ̀ má rìn gbòòrò.
0: Gbogbo
1: àwọn tó wà bọ́ sọ̀bù tó ń ṣe potential terrorist ni wọ́n. Wọ́n tọ́ àwọn ẹ̀kọ́ kó wọn kúrò gbòòrò kan lọ kan lọ máa wá ṣe ṣe. Àwa náà ni ó máa pre. Wọ́n máa ti fi gbèrú látẹ̀yìn straight. Ẹ máa mọ bí ó ti ń gbọ́ràn. Mo ṣe ń sọ ìkọ́ sọ fún. Wọ́n fẹ́ fi kóbá pátápátá ni. Níbẹ̀ Dangote mo ti sọ bàbá mi ṣe sọ. Lóbìnrin bá kù kan lù yóò kakọ ọkùnrin. Ó lọ̀rọ̀ Dangote. Náírà ni ìjọba fi ń gbé epo fún. Òun fẹ́ máa tà ń dọ́là. Inú ìjọ̀zà. Ara yẹn náà ara tó fẹ́ fi gbèrú Tinubu ni.
0: Kó
1: máa wo gbogbo àwọn àkéèsì múnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnimúnim
0: ṣùgbọ́n àwọn kan àwọn àjọ kan wá dìde wípé kò dá.
1: Ilé nìkan sọ fún wọn ni pé àtàdé òfin bí nàìjíríà ò ṣe dáa tí ò bá tajà ní ọkọ mọ àti tí ò bá ṣe kílé pẹlú wọn ló bá jẹ kí nàìjíríà ò náà. Tí ó ṣe tó bá gbé gbogbo ọba tó jẹ kí ó bá yẹrẹ bí ara yóò máa gbé lárugẹ ni. Tó bá dẹ̀ jẹ́ kí ìgbàjẹ́ náà ara yóò lè gbàgbé ẹ̀. Káwọn ogún wọn mọ bí wọ́n ṣe lè kí wọ́n ṣe nǹkan tó tọ́. Oṣù lẹ́yìn làbá oṣù lẹ́yìn ló ń ká ní Nàìjíríà síbí síkírẹ́rìtì ló pín ìgbésẹ̀ lọ́bítà ọ̀wọ́ ọlọ́ọ̀ṣẹ́ àmì ọlọ́ọ̀ṣẹ́ àmì wa.
0: Àmì sà ẹ ṣe Bami Ọláwálé láti Festac. Ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀.
2: Ẹ̀lọ́ ẹ̀ ń ṣe àrọ̀
0: kí ti gbé. Ẹ̀ká ọgbẹ́rẹ́ sà.
1: Ah, kuku ni je gbe la pa fuwa ki ta fun libe.
0: Amen.
1: Amara nu ba Nigeria ni baje.
0: Amen.
1: Oruko temi la libe to ba so la pe wa ti le to kusi le baba wo ri lo soro. O nfi awo. Akodi to di lo di so. Ijo ma be to li eni abon ma be se lu e. Oni oke la la kokon ni bon ta lo ba pe rin ni wajo ba pa yan. Ye yin Olorun o ba ijoba lokuke. E ga se ku li to la se ku li ye. Oye oke ni gbawo je ko ni ojo eran ka Jesu. Ke mi la de ofu. Tugbeni la papa yan. E gari ji. E ke pa wa soro. Le ile to wo mu li to ngoku lo. E wa we e la gboku. Ah, fa to fi wa o fi wa ni lu wiki. O ti eskaya. O ti di o ko lo su mo ko la. E ke a ko se o ti ko ni gbonko me kiri ni ri moto ko ma wa si ni moto so fi ri we e so so ke gbogbo awon omo le ngbe le nda moto la mu ke gbogbo wo lowo awon ke mi je ke moto accident e o ni ko fun fi gbe mu ke mu wo na ba lowo moto le ngbe je wa se ko o ti poju o ti kon reduce e Dangote Nigeria e wo la naira la mi lo ni Nigeria ti ti ko ti ti kon don la ni loro wa kini gbe ko gbogbo ni na no re riwe o baba yan na ra lu yari o
0: to
1: e ja pa wa sore ba soro ki ja si wale te po le je yo lu jona mo nbe
0: bo e se gan sa baba wo ri lati tele ota e lo e ka ro
1: e ka ro
0: e ka ro yes ma
1: e po je mo se se le
0: yes ma
1: mo ta e mo ra lo je te mo se ja ti
0: oruko yin ma
1: bola la ta ti se se le
0: yes ma yes ma
1: so ni pe agent ya papa to so wa won agent e ki do ba wa ko se ti se baba ni ki agent wo le wo le ko ro ba ma se do wa ni me wa kuro ni ju se ni ka wo je ba wa ke to ba ki ni e so da pe ni so ba le da de te na ti are a go ti wo a e
0: te local government
1: ibi mo te ha ibi mo ko ba gbe bi je wa lo ki te
0: yes ma abola lata ku won ni baba pastor bola jo oluto oluko tun yen ti won ku yen ton je tenant yen o da pon fe gbe won ku onle won wa fi owo agbara agent yen awon agent na ni se gbogbo na awon kan da o sugba awon agent kan wa to je pe bi awon gan na lo fun landlord la advice pe awon bi ti lo dun meji le yen le won danu ka so gba agreement and commission mi o ma fi ewo la ba lo ke gure re ni we report e le ka ro eh ore 09063352
1: e ka ro
0: e ka ro ma
1: oru ka go
0: oruko yin o
1: papa idina mi si se amon
0: ki la pe
1: ki papa ri si se amon
0: lati bo
1: baba fe mi oru ka go me
0: okay ma baba fe mi
1: o ko ri nbe ni ti dan go te o n taja Nigeria o tun fe ma fi dola ta se re ti yori be
0: a
1: dubu tiye ye elekeji ti mo ri si pe ni pe awon oba te mo de local government and this step ni number 1 idi ti mo fe ka wo ni pe emi je bi di be ta ba wo bi ti oba te mo de local government to bi gbe o da ilu bi mefa pa le a ko ki n go ri pe shama no riran chairman ye o da be ni to bi bo to ju o to o to bi laari oba se mo o de be ka government en e omo to 50,000 ka to yi ka le de ni le go speak o be be si ta se tie a to ko wa si bi ba e ma lo ro mi po o ti mo be ko mo be to wa le ba pe mo de be ka government ma de re ni isu ni pe ko pin lo ga government ye si bi mewa tori ba ye ba fe mo de local government e le wo mo to
0: 100,000
1: ba yo pa la o ba sha da mu pa la o gba ara le ki I to n gbo ba fe mo de lopo ju ya I po 4 o'clock lo ti ma wo moto mo ti ni aja ni ara se clear mo gbe I to mo se ni Lagos state o ba fe mo de do ko waju o ko and chairman wa ati governor wa pa ba wa de baba wa ba fe president wa o je
2: bó ṣe pín Èkó láàrin local government Èkó ọwọ́ mọ́tò 300 naira Lagos ọ̀làdì ni mo gbé ẹwọ́ local government tó wà ní Adeniji ṣíṣí ẹ̀pẹ́ tòbò mọ́tò 300 ní local government ó ní local government ẹ̀bá àwọn mọ́tò tẹ́ mọ́tò 500 mọ́tò 50,000 kò tó wá wọ̀ ọba tó mọ́ ó ní local government ó tóbi kọ́ wá pín sí ní mẹ́wàá.
0: ọ̀dà tó dùn nínú pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni wọ́n ní ọbáfẹ́mi owóde local government ó tóbi o wọ́n ní ẹ̀pìn sọ́nà mẹ́wàá ẹ̀lẹ́ káàárọ̀ ẹ̀yí rédíò yín lọ́lẹ̀ ẹ̀ káàárọ̀ mọ̀
1: present
0: ma.
1: Ẹ kú ètò.
0: Yes ma.
1: Ẹ kú ètò ìyá náà dikin ẹgbẹ́ Adékunlé láti fẹsẹ̀ wá pọ̀.
0: Yes ma, ìyá mi ẹ káàárọ̀ ma.
1: Ẹ káàárọ̀ ṣe rí ìkan tí mo kọ́kọ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ map tó ìṣèlú nínú mọ́tò ṣe rí pé Tinubu bá muslim ticket for life. Ó fẹ́ gbógun ti Christian. Kò lè deny ẹ̀rọ táwọn Christian bá máa prove fún. Kó yọ owó ọra yọ òfin yẹn kó inú òfin ẹ̀ tí ò bá fẹ́ rẹ ẹrù yẹn. Pé kí kọ́ máa tó ìṣìnú mọ́tò. Ìkéjì ni wípé ṣẹ̀mọ̀ Dangote kò lè ṣe kó máa ṣe fáàrí ṣe bọ́ sọ wípé àwọn kan ń ṣe epo ní Niger Delta. Wọ́n á dẹ̀ máa gbé wọn a máa fọ́ gbogbo kan tó fi ń ṣe epo yẹn. Kí ló dé tàn fáwọn yẹn lẹ̀ nígbà tí wọ́n sọ pé iléepo wa ò ṣiṣẹ́. Kí ló dé tàn fún wọn lẹ̀ fáwọn náà máa ṣe epo ká máa rí rà. Kí Dangote wá kàbùkù. Tó wọ́n borúkọ Dangote bojú ni. Dangote gbogbo wọn pátá ni wọ́n lọ́wọ́ nínú nǹkan tí Dangote ń ṣe yẹn. Tó ká tí mo kà fẹ́ sọ tó pọ̀ jù ní ọ̀rọ̀ àwọn bandits. Tó bá jẹ́ pé wo social media. Mo rí fíìmù kan lánàá mo sáré pamọ́ tó tàn. Bí àwọn Gambia ṣe ń ṣe àwọn bandits ṣe rí ǹjẹ́ rí fíìmù yẹn. Wọ́n gé apá ẹ̀ àwọn kọ́kọ́ gé etí ẹ̀. Wọ́n kó bẹ́ni tó kún màlúù ni kidnapper ni. Tó bá jẹ́ pé wọ́n ṣe yẹn ní Nàìjíríà ẹ̀rú máa bà wọ́n. Ẹ lè wo fíìmù yẹn.
3: So get better information we won't give you. No move an inch, oh, but if you don't say one move, move your radio too.
4: Hello Lagos, welcome to the
0: ọ̀dà ẹ ṣe gan-an.
1: Bánkì apá ẹ̀ méjèèjì ni. Lọ́sì ẹ̀wọ̀n ni Tinubu kó má gbé Muslim wá sí ìjọba o. Kó má dẹ̀ gbàgbé Mákindé. Wọ́n máa sọ̀rọ̀ against Mákindé. Mákindé wà náà àwọn G5 o tó jẹ́ kó wọlé.
0: Tọ́ ẹ ṣeun
1: yá. Kó má gbàgbé kó má fi di sa oore.
0: Ẹ ṣeun yá.
1: Tọ́ba tẹ̀ sọ̀rọ̀ kó má dárúkọ ẹ̀ mọ́.
0: Ẹ ṣeun yá. 09060335. Àwọn èèyàn pọ̀ lójú lẹ́jọ́ ṣe pípèpè. Hello.
5: Hello.
0: Ẹ káàárọ̀ sọ.
5: Ẹ káàárọ̀ MC Ìràwọ̀.
0: Bàbá.
5: Àdẹ̀kú ètò olúwa yìí o.
0: Ẹ sà.
5: Àwọn olórí ọlọ́dàbà fi ọ̀rọ̀ wá sí wọn lọ́kàn.
0: Àmì ò.
5: Ìgbà tó tí wá jẹ́ pẹ̀rọ epo báyìí ní ìsìn látiwá tí wá fẹ́ gbówó lé tó fi wá fẹ́ máa dára dára dára bá ń gbogbo gbà.
0: Lágbára o.
5: Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìbáwa náà a ní ilé ìfọpo ti wa kán dán torí ọlọ́run kán ṣàtúnṣe. Tó bá ṣàtúnṣe irú ibẹ̀ yẹn gbogbo àwọn nǹkan ibẹ̀ yẹn ò ní máa paráàlú lára. Ó ń paráàlú lára. Ibi tá à ń gbé mọ́tò ní 100 naira ó ti di 300-500 nínú ìdá tó ná.
4: Jordan Knight Show and today we'll be discussing
6: the voices you need at work all day every day till payday.
0: Tẹ bá ti pè wá máa yí rédíò yín lọ tàbí kẹ kú ń bẹ̀ ẹ lọ́ ẹ̀ káàárọ̀.

0: àwọn òfin tó ní kan ṣe pẹ̀lú wọn tó pa wọn lára nínú ètò tí àwọn gbé kalẹ̀ ó wà bẹ́ẹ̀ wọn fọwọ́ kan wọn ń dìnà ẹ̀ electoral bill tí wọ́n ti ní kan pass látọjọ́ ẹ̀ kó ní kálukú lè rí èsì ìbò tó bá dìbò ṣètò àti bó ṣe yẹ wọn fọwọ́ bọ̀ lójú wọn ò jẹ́ kárí yẹn gbọ́ kankan pa ẹ̀ lóbi tó fẹ́ ṣe àtúnṣe lè lórí wọn tó bá dìgbà ìbò wọn ń sáfá bẹ́ẹ̀ yẹn láti ṣe arúgbó jẹ láti pe àwọn sípò.
1: Amen. Yes, sir. Mr. Samuel, God bless you, sir. 0906000335. A dark one, but you radio in Lole.
0: A car,
1: sir.
2: Social media: Facebook Jordan105.5FM, Twitter Jordan105FM, Instagram Jordan105FM Lagos. Listen on the go at
1: Amen.
0: Ogbo mi ni a ti ní kó tó ọ̀pọ̀ pínṣọ́ ọ̀nà bíi méjì mẹ́ta lókè ní national wọn lọ́nà láti sẹ́kù ẹ̀ yẹn ló bá ìbò aṣáájú jẹ́ Lagos State ó wọ́n ọ̀nà tún fẹ́ ra wọlé ní 1077 yìí tí house of grace gbadimọ̀sọ ẹni táwọn èèyàn dìbò fún primary ọbẹ̀ ìyẹ̀fọ́ obìnrin kan tí ó tẹ̀ ní ìdá mẹ́wàá ìbò arákùnrin yẹn ọ̀nà ìgbà táwọn òbí dìbò dìbò míì APC lókè lákàlà àwọn ló pọ̀ problem fún ara wọn o. Tiẹ̀ ló bẹ̀. Nípa ti ṣe ìgbàkidé àti àwọn tó fẹ́ díje pẹ̀lú Tinubu.
2: www.jordan105fm

0: Value in a
1: Asia
0: radio has never been this excited. This is Jordan.
1: Government ti lo le yanju oro yen.
2: Hmm.
1: O lo di ma to se pe Tinubu ti ni kan ma ta eko ma fi ko ma fi nera ra eko. O se wa ni kan.
3: Your favorite tunes are just a click away.
4: You feel it.
1: Tinubu no ni won lo nba je won ba je. Se ba ko do
5: nki. This is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
1: Yes,
5: so my people, this is not Jordan Drive, and I've been listening to, so we'll get better information. We won't give you no move an inch, but if you don't say one move, move your radio.
2: Hmm.
1: The president go for any allowance, that is taking it. That is saying, you put your mama to taking it, conscious binary, mommy put your mama to you, 51. Conscious, yes, because the nickname is not the
2: 59th,
1: but the case of our generation. Kọ́nà jẹnẹ́rẹ́tì kan sọ́wọ́ kọ́nà jẹnẹ́rẹ́tì epo lọ. Ẹlẹ́ẹ̀kejì tí ó yẹ ebí ọba ọjọ́ sọ ní ìkàkí last time ló sọ pé ìbáyé náà nàìjíríà ò lè dá mọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀. Èyí táwọn aráàlú tá a dá ẹ̀dọ́ ló pọ̀ jù.
2: Bẹ́ẹ̀
1: fún báyé Buhari ti kí ni bẹ́ẹ̀ mẹ́ta ló náwó sí ìbáyénárì tá a máa sọ pé ó ṣiṣẹ́ o láàrin nígbà tó máa ti tóbi ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wà ní kò rí jẹ mọ́. Ṣé báwọn kan ló ń rọba jẹ́? Gbogbo nǹkan tá a jẹ́ ń bàjẹ́ yìí ṣé ti gọ́ọ̀mẹ́ntì là ń bàjẹ́ ni àbáni bàtàrà ló jẹ́. Tó o ilé ìlọ yẹ kan wá solution sí kọ́nà kó ṣàánú wa lórílẹ̀‐èdè.
2: Ṣé
1: ẹ wá rí àwọn tí ń sọ̀rọ̀ lórí pàtí kan máa ṣe kíní lórí inú mọ́tò ṣé ń gbọ́ mi. Ẹ̀sìn tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà kọjá bẹ́ẹ̀. Nǹkan tí mo sọ yé. Kò ń ṣe kìrìsẹ́nì nìkan ló wà Nàìjíríà, kò ń ṣe mùsùlùmí nìkan. Àwọn babaláwo wà ń bẹ̀, àwọn eléégún wà ń bẹ̀, àwọn ọlọ́yà wà ń bẹ̀, àwọn ọlọ́ṣọ́ wà ń bẹ̀. Kébí kálukú ló ní ìjọsìn tiẹ̀ kí kálukú ló máa pì nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ nínú sinimá mọ́ṣáláṣí ẹ̀ náà.
2: Ilé
1: ìkọ́ máa fi dá wàhálà lẹ̀.
2: Ẹni
1: tó sọ̀rọ̀ tó lanu gbàgbà tó ń sọ̀rọ̀ tó ń sọ.
2: Ẹ ṣe àfa ẹ ti lo àsìkò wa mọ́ àsìkò tá a fún yín gan ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ náà ohun tó ṣe pàtàkì ni.
1: Ẹ lọ́ ẹ káàárọ̀.
6: Ẹ má dúró kọ mí ìjọba ló pé padà.
2: Ok bàbá.
6: Mo fẹ́ fi àkíyèsí àwọn èèyàn wa sí. Kò yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún rò kò yí àwọn yìí. Kí àwọn èèyàn yéé béèrè fúnjọba pé kíjọba dá ilé iṣẹ́ kankan sílẹ̀. Àwọn alákọ̀wé ní Government House No Business in Business. Kò sẹ́ni tó máa ṣàtúnṣe ẹ̀. Torí pé kì í ṣe tẹnì kankan. Òun ni gbogbo ìtàn fi ń ṣe ló ń pórí ṣọpọ́. Irú àwọn èèyàn bíi Dangote káwọn ọmọ tá ń wí kì í ṣe pé bóyá àdáni là ń takò à ń takò ìjẹ́ kan ṣoṣo Dangote tó fi wọ́n wà lè mọ̀ káwọn èèyàn pọ̀ nǹkan ń wí nìyẹn.
2: Ẹ ṣeun gan sa Kọ̀mídọ́lá 09063352 kó ló di pa àmà lọ láàárọ̀ ìta ló wà ń bẹ ẹ káàárọ̀ o.
7: Hello, ẹ káàárọ̀ sà, àdúgbò láti Igodo.
2: Mr. Alonso, yes sir.
7: Ẹgbẹ́ ibi tó kìí ṣe sọ́nà mo fún fún dáàbò ní láti ìgbé Ajímẹ̀. Sẹ́yìn nígbà tí ẹ̀rọ ní ìpò òṣèlú ọkùnrin rẹ̀ ọlọ́ọ̀kú bá a ṣe. Ibi ó ní ara ẹ̀ ti parí ipò rẹ̀ ní ìgbàlá ìwé kò sẹ́yìn fún ẹgbẹ́ ìṣọ́ ti parí ìgbà kan tẹ́tẹ́ ní pé àwọn bàbá wa ló tẹ̀wọ́ ká wá wo lọ́nà ìjọ fún ayọ̀ pé jọ̀ọ́ nífìgbà tí wọ́n. Ẹgbẹ́
2: Yes, ma.
8: Èyí tó ń fẹ́ dá sí ni àwọn tó sọ pé ìjọba àwọn méjì kò lè bá ìjọba táǹkà. Ẹ jọ kí wọ́n tó fà wọ́n sílẹ̀ wọ́n ti mọ̀ pọ́ kó dí òṣùwọ̀n. Èyí wọ́n wá ní pé ọ̀kan ò tó bẹ́ẹ̀ ọ̀kan ṣe kankan àwọn gbọ́ngbọ́n.

0: Listen now and turn off.
1: Follow us on social media. On social media,
2: Facebook,
1: Jordan 105.5 FM,
2: Twitter,
1: Jordan 105 FM, Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www. Ẹja náà rí ohun tí eku ò rí ló jẹ́ kó náà fi inú ibu ṣe yẹ̀ o. Kábíyèsí Elédùnmarè, wọ́n ní orí tọ́bọ gbé wáyé yàtọ̀ sí ti ìnàkí. Ọjọ́ tá a gbin àgbàdo náà la gbin èrè, ọjọ́ tá a lọ́ ọ̀gẹ̀dẹ̀ náà la ṣá ìrèké bolẹ̀. Ṣùgbọ́n ọjọ́ tí èrè yóò wù kọ́ ni àgbàdo yóò jáde, ọjọ́ tí a ó ṣá ọ̀gẹ̀dẹ̀ kọ́ ni a máa bẹ́ ìrèké. Orí àgbàdo ò burú, bẹ́ẹ̀ ni orí ọ̀gẹ̀dẹ̀ náà ò gbàbọ̀dẹ̀. Àsìkò oníkálukú ló yàtọ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ ni.

máa ní àwọn ìgbà tá a máa ń ṣakọ tí a kọ máa ń yẹni. Àwọn ìgbà míì dẹ̀ tún wà tá a máa ń dára tí ara máa ń dùn dá. Tá a bá máa taná alẹ́ ní ago kan ọ̀sán, ǹjẹ́ mọ̀ pé ojú á ti na alẹ́? Ẹni tó ra kẹ̀kẹ́ ní ọmọ 40 ọdún tó wa kọ òwúrọ̀ la wà sí. Ẹ̀yà sọ fún pé ìgbà yìí láàárọ̀ tárúgbó rẹ̀ ń sunkún oge.

0: rẹ. Bẹ́ẹ̀ ni àwọn wúrà tá a kó dání. Ẹ̀bùn ara mi ń bí òjì yẹn. Ẹ̀bùn àmútọ̀run wá yẹn. Ọgbọ́n àti ìmọ̀ tó lọ ń fún mi yẹn. Àwọn tó mọ iye ẹ̀ nìkan wá bá mi rà á. Àwọn tó mọ.
1: Awesome talk every day, all day.
0: Kò fẹ́ sí yàrá ayé tá ń gbé yìí. Àti ọjà táwọn èèyàn gangan ń dá tá à ń ṣe fúnra wa. Ìgbésí ayé wa lọ́jà ayé. Báwo lo ṣe ń tò? Tó o bá to ọjà ayé ara ẹ dáadáa. Ọjà ìtà ń ṣe gangan tá a mọ̀ sí òwò tá à ń ṣe ní èèyàn sí èèyàn pé mò ń lọ́jà Katagua o, mò ń lọ́jà Iléepo o, mò ń lọ́jà Oṣòdì o, mò ń lọ́jà Ọgbà o, mò ń lọ́jà Abẹ́òkúta o, mò ń lọ sí Kílà o, mò ń lo Lodò o. Kọ́kọ́ ṣe ọjà ayé ẹ kó balance. Tó o bá ṣe present market ẹ làwọn lọ́jà àwọn tó fẹ́ bẹ́ẹ̀ rajà ṣe máa wá. O nílò láti máa mikàn.
1: This is Jordan.
0: O nílò láwà nú òrùn tí a bà ẹ́ ń bẹ̀ kò láyé fẹ́ ìgbẹ́ nílùú Ìlọrin. Ẹni sáré kó máa sá. Ẹni tó ń rìn kó ṣe pẹ̀lẹ́. Aláàárù tó ń jẹ búrẹ́dì wọ́n láwo orí ẹ̀ ní jẹ tí ó mọ̀. Ilé ayé tá a wà yìí ó gbọ̀gbọ́n o. Ilé ayé tá a wà yìí ó gbọ̀gbọ́n. Ẹ jẹ́ fi òwe Yorùbá yìí kí fi gbáǹdì. Wọ́n ní béèyàn bá tọ̀ sí ojú kan tó tọ̀ sójú kan títí títí. Wọ́n ní ahoro ọ̀ṣẹ́. Òwò àdá kì í padà lára tọkọ ni yọkọ lẹ́nu. Má ṣe jura ẹ lọ. Ṣáà máa gbìyànjú. Ìwọ́ tó dẹ̀ wà ń bẹ̀ lónìí. Má ṣàkọ sáwọn tí ò tí ì dé o. Ilẹ̀ tá a rà tá a ti kọ́lé sí. Ó ṣàgbá ilé tá a ti parí o. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì torí ògo díẹ̀ tá a fún kò sẹ́ni tó lè bá a sọ̀rọ̀ mọ́. Àwọn tí kò yẹ kán wà láyé ká ẹ̀ ló ń kó sòdí. Ẹlòmíì torí owó ọlá tó ní kò sẹ́ni tó lè gbà lámọ̀ràn mọ́. Gbogbo àwọn kiní yìí ìparun ni. Ìwọ tó dẹ̀ tí ní mo sọ o má yìí sẹ́rìn mọ́ lọ́n lọ́wọ́. Mọ̀ pé lè tí mo mú wá fún wa lọ́sàn yìí. Ẹ̀dọ̀ kini. Ẹ mọ̀ gbé yẹ̀wò ń bẹ̀rẹ̀ kẹ́ ẹ máa tú síra wọn. Ẹ jẹ́ ń fẹsẹ̀ rajó mọ̀ bọ̀.

0: Hello?
1: Hello,
0: sir. Ah, sorry.
1: Ẹyí
0: rédíò yín lọlẹ̀.
1: A ti gbé kúrò.
0: Ẹ ṣeun, orúkọ yín àti ibi tẹ́ ẹ
1: sí. Ẹni tó máa Olúwa ṣe yìí láti ìlú Adìrin.
0: Ẹ káàbọ̀ mọ́.
1: Yes, sir. Ẹni tó máa parí ìjà kò ní ṣègbè lẹ́yìn ẹnìkan. Kò ní ṣègbè lẹ́yìn ẹnìkan ló bá tán.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ máa bá wa bọ̀. Yes, ma. Tẹ bá wà lára àwọn tó ti gbà.
1: All time caller.
0: Ẹ káàbọ̀.
1: Ẹ ṣe o.
0: Ẹ dá wọn. Mi ì gbọ́ ọmọ Yorùbá máa jẹ́ orúkọ Igbo Ngozike. Hello, ta ló wà ń bẹ̀? 09060333. Hello.
1: Hello.
0: Hello.
1: Hello, orúkọ mi ni Jẹ̀dúrà.
0: Láti bo ma.
1: Láti Lùsádà.
0: Láti Lùsádà. Ní òpinlẹ̀ Ogun.
1: Ẹni bá máa yanjú ìjà. A máa gba òfè.
0: A máa gba òfè. Mi ì gbọ́ yín dáadáa.
1: Ẹni bá máa yanjú ìjà. A máa gba òfè.
0: A máa gba òfè.
1: Bẹ́ẹ̀ òfè.
0: Ok. Ẹ ṣeun. Yorùbá wọn yẹn kò yé mi ṣùgbọ́n wọn ní ẹni máa pa ìjà a máa gba tó bá ba lọ́nà a ò pé ká fún wọn ṣùgbọ́n ẹ jáde ká gbọ́ parí òwe náà. Hello.
2: Hello.
0: Ẹ káàsán o.
2: Ẹ káàsán.
0: Yes, ma. Orúkọ yín.
2: Hello.
0: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Kí lẹ pé?
2: Mrs. Adetunji láti abúlé Taylor.
0: Ok, ma.
2: Ẹni bá máa parí ìjà kò ní dákun.
0: Ẹni máa parí ìjà ò ní dákun. Ẹ ṣeun. Tọ́ ẹja mú ìpè èèyàn méjì sí ká mú èèyàn méjì sí kó tó di wípé a sọ ìparí òwe wà ìyẹn fún ti ọ̀sán tòní. Hello. Hello, ẹ káàsán ti wà ń bẹ̀ òre. 09060633 52 Aló wà ń bẹ̀ káàsán o. Ore tọ ẹ jẹ́ àlọ́ sókè lọ́nkà máa palẹ̀mọ́ bá ṣe kúrò lórí ètò.

0: láti ìgbédìde pẹ̀lú wòlé olórun alaye prophet peter bí ọládẹjọ glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter bí ọládẹjọ glorious child iṣẹ́ wo ni olórun rẹ̀ yín sí wa lónìí
1: gbogbo abiyamọ pẹlu gbogbo ọmọ ológun ló máa jàjàbọ nínú àdúrà oní wákàtí mẹrìnlélógún 24 hours with God.
2: Ikú ọgbọdọ pa mí lọmọ.
3: Ewọ ikú ọgbọdọ pa mí lọmọ.
1: Pẹpẹ Peter bí ọládẹjọ glorious child bí ọlọ́run máa ṣe àpàdé àdúrà ìfúnyà lọ́jọ́ Friday
4: 14th
1: August àkórí ẹ̀ Covenant of Faith Bank máa jẹ́ mú àbí ẹ̀ gbogbo obì tí ògo fẹ́ jìyà lórí ọmọ lọ́jọ́ alẹ́ gbogbo obìnrin tó ń di wọ́n nífẹ̀ẹ́ sínú ẹ̀yìn ìdílé tó wojú ọlọ́run fún ìsúnayọ̀.

0: tí yàn yàn ká fi àdúrà rà ìgbà padà. Láàrin wa kà ti mẹ́rin lè lókun àdúrà fi kára ká yìí. Lọ́jọ́ fẹ́.
1: 14th.
0: Látàgọ́ mẹ́sàn-án òwúrọ̀ la ó ti wọnú àdúrà ó di lọ́jọ́ kejì. Ọ̀pọ̀rọ̀ ṣọ́rọ̀ àtàwọn olórí ẹ̀mí ló máa pẹ̀lú wòlíì. Peter Biola Nejo Glorious Child. Ṣiṣẹ́ ìrìnṣẹ́ gbogbo ẹni Christ Ambassador Prime Minister Incorporated. Number 27 Awọn History Half-Root Road Mushelega. Fọ́nà lọ́wọ́ àdúrà 00 29 7665 29

0: Hallelujah. Bi o ti gbọ mi loni ni oruko Jesu ni mo pa ni ase. Eru ti aye dele olori to gbe kiri o ju ojo ori re lo o ya ko japo. Mo so ni igba keji. Eru ti ota dele olori to ju ojo ori re lo o ya ko japo. Mo so ni igba keta gbogbo eru waye ta gbe ni olori pe kodun o sofo mo lowo pe ki ile pa o dofo pe ki ogo ko degan ni oruko Jesu eru na jabo wa pa ni ase owo atini tiri atini fi ya je ni owo atini pon ni loju owo atini dani duro owo to nti o pe kini agbore mo darun bi o ti gbo mi bayi ni oruko Jesu owo na ko dunu mo so tele ni oruko Jesu gbogbo bi o pari ise si pelu oruko re atoruko iya re pe ko mo so na abayo fun olaye ni oruko Jesu oluwa ko tu o sile ibi ti a pari ise si pe ko mo ni ori ofe igbedede ati iranlowo ni oruko Jesu oluwa ko tu o sile bi o ti gbo mi gbogbo emi ti mo je ko rere sonu na olowo ina ju emi na run gbogbo agbara ti mo gbare danu lowo re ina ko dun mo je mu ala to mo la ati iran obi to mo ri oko ti mo ta ni oju ona re onje ti mo fun oje ninu okukun to nfa aye re seyin ni oruko Jesu mo je mu yen ko dun o gbo mi loni mo pase gbogbo emi ti gbe nu ago yi to fi lanu yo laye gbogbo emi ti n bo rin ajo to fi sere laye tele ri o fi se ti anu o fi fun taye ri o fi pade iranlowo ni oruko Jesu ki emi yen ko dun o gbo mi loni angeli olurolowo re ti won ti pin oni ya pelu o ye so po pada o gbo mi loni angeli olore re ti won ti pin oni ya pelu o ye so po pada o gbo mi loni eniyan kan to ye ki olorun lo fun o ki iran re le se ti won ti mo odi saarin yin ni oruko Jesu odi na wo aye ri ora koro mo Jesu oluwa wa ni ipade to yo se ma ni agbara sa gbogbo eyan gbo oruko re sinu exercise book awon kan ti mu ti won wa ni ojo Thursday to lo mo si n gbadura le lori ni ojojumo iwo na ma mu exercise book re bo pelu oruko to ti ko bi o se gbe iyo ati sugar sori e to si n gbadura ki olorun ko ra aye re pada to ba di Thursday to nbo ma mu iwe yen bo tori pe mo wa ninu awe atadua olojo mokanlelogun gbo mi olufe olorun fe lo ipade adua mo jemu ta ngba yi lati tu o sile ninu ide mo rogodo ide mo saseyori ide mo ra anugba ide mo tayo ide mo ri iranlowo oluwa lo fe tu o sile mo mu we yen bo lojo Thursday gbogbo eyin te ti submit we yin ta ngba adua fun me so opo gba we re ni Thursday ose yi tori pe ise kan wa to se lori e lose to nbo won ti mo fe fi gba adua fun loni o na ni wipe owo olorun to mo nka aye eniyan lati ba ile pa un rere ati lati tesiwaju awon eyan kan wa to je wipe eyin ni won bara won bi won se ngbiyanju to igbiyanju won yo bi won se nlepa to won ti won le won ba elomi sa ere loju ara re sugbon ko ku loju kan o kan parablate loju kan ni tori pe awon agbara kan awon owo kan awon mojemu kan awon edidi kan ise okoko kan won de won mole won lawon oni di olo ore gbo woda yi oluwa ran mi si o ojo olo fe wo randa ojo olo fe complain da won to nsele pe orilede oda gbogbo eyan lo ni ila koja sugbon awon kan make esa awon kan saseyori awon kan dide ogu awon kan yo tori pe won fi adua sere tori pe won gbadua tori pe won ni igbagbo pe olorun le yi igba won pada tori pe won ni igbagbo pe ogu awon le yo tori pe won ni igbagbo pe olorun le lana fa won kilode ti won joko sinu yara ifaseyin kilode to joko sinu yara amugbo kilode to joko sinu yara ijakule kilode ti emi adua ku ninu re kilode to gbagbo wipe olorun ti mo yi igba pada o le fowo kan aye re o le so gbogbo dotun o le gbe odide o le ran olowo akoko adua re bi mo ti wa ninu ipade adu ojo mokanlelogun yi oluwa ni ki gbadua fun gbogbo eyin te nsisi owo sugbon ti ise owo yin ti ku mo bo ninu ipade adua lojo Thursday ya jo gbadua gbogbo eyin okunrin ti nkan ti daru fun te gbiyanju ti gbiyanju yin oyo je ki owo olorun ko kan aye re ko si tesiwaju iwe Philippi ori keta ese ikerinla e je agbo n to so yes
1: emi lepa
0: paul apostle wipe emi lepa
1: lati de opin ere
0: keni lati de opin ere ìje ni
1: fún èrè ipè gíga
0: fún èrè gbogbo ìdí tí èyàn fi ń lépa láyé ni kí èyàn lè ga ìdí tí èyàn fi ń lépa láyé ni kí èyàn lè ṣe rere ìdí tí èyàn fi ń lépa láyé ni kúgbù èyàn lè yọ ìdí tí èyàn fi ń lépa láyé ni kí èyàn lè gòkè ìdí tí èyàn fi ń lépa láyé ni káyé èyàn lè tayọ tó o bá ti wáyé tó o bá ti lépa nínú ẹ̀mí ọ̀pọ̀ nǹkan ìṣerere ni òkùnkùn ọ̀gbẹ̀ṣẹ̀ ni tó o bá ti wáyé tó o bá ti lépa ọ̀pọ̀ ilẹ̀kùn àánú ni ọ̀tá máa tì tó o bá ti wáyé tó o bá ti lépa ọ̀pọ̀ nǹkan tó yẹ kó dà ni ọ̀tá ò ní jẹ́ kó dà mo fẹ́ kó gbàdúà bí o ti ń gbọ́ mi ní wákàtí àti ìṣẹ́jú yìí ogun tó ń fayé mi sẹ́yìn mo gbára mi lọ́wọ́ rẹ àoríkà àríwá ṣáìdà mo pariwo ogun tó ń fà mí sẹ́yìn ogun tó jẹ́ kí n máa bára mi lójú kan ogun tí ò jẹ́ kí gbìyànjú mi ó yọ ogun tí ò jẹ́ kí lépa mi ó léso gbogbo ogun tí ò jẹ́ kọ́wọ́ mi ó tẹntí mò ń lépa lórúkọ jésù wà á ní mo já ara mi gbà lọ́wọ́ rẹ mo já ara mi gbà lọ́wọ́ rẹ mo já ara mi gbà lọ́wọ́ rẹ mo já ara mi gbà lọ́wọ́ rẹ ogun tó ń dí ìlépa mi lọ́wọ́ ogun tó ń takò ìlépa ìṣerere ogun tó ń takò ìlépa àníyọ́ ogun tó ń takò ìlépa ìrànlọ́wọ́ gbogbo ogun tó ń dojú ìgbìyànjú mi bolẹ̀ wà á ní mo bọ́ lọ́wọ́ ogun náà mo bọ́ lọ́wọ́ ogun náà gbàdúrà tó lúwa ní kẹ gbà yìí kò gbà dáadáa nínú ìgbòkùn tí wọ́n tà mí sí pé kí n má ga bí ẹgbẹ́ mi ti ga olúwa tú mi sílẹ̀ gbọ̀dá ìgbàdúrà dáadáa àti ìgbàdúrà dáadáa nínú ìgbòkùn nínú ìdè tá a dè mí mọ́ pé kí n má ga bí àwọn ẹgbẹ́ mi ti ga pé kí n má gòkè bí àwọn ẹgbẹ́ mi ti gòkè pé kí n má ṣeré bí àwọn ẹgbẹ́ mi ti ṣeré olúwa tú mi ilẹ̀ olúwa tú mi ilẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ nínú ìgbòkùn tí wọ́n gbé ayé mi mọ́ pé kí n mọ̀ ọ̀rọ̀ náà báyọ̀ láti gòkè láti ṣe rere láti ṣàṣeyọrí olúwa tú mi lẹ̀ wàá pe orúkọ jésù wàá gbàdúrà yìí gbogbo ọwọ́ tó fi ọfà sínú ayé mi ọfà tí kì í rógbò lò ọfà tí kì í rólóore ẹ̀yìn ọwọ́ náà àti ọfà náà ẹ jóná dànù gbogbo ọwọ́ tó yọ̀ǹda ọfà tó yọ̀ǹda àṣetì tó yọ̀ǹda ìfàsẹ́yìn àti ìjákulẹ̀ sínú ayé mi ní orúkọ jésù ẹ̀yìn ọwọ́ náà ẹ jóná ẹ̀yìn ọwọ́ náà ẹ jóná ẹ̀yìn ọwọ́ náà ẹ jóná ẹ̀yìn ọwọ́ náà ẹ jóná wàá gbé ọwọ́ ẹ lórí ẹ iṣẹ́ òkùnkùn tí ò fàyè gba ìṣerere nínú ayé mi ó yá jóná iṣẹ́ òkùnkùn tí ò fàyè gbà mí láti làníyọ́ láti gbé nǹkan re ṣe láti gòkè láti lọ ìlú òyìnbó láti kọ́lé láti ra mọ́tò gbogbo iṣẹ́ òkùnkùn tí ò fàyè gbà mí ní orúkọ jésù ó yá máa jóná ó yá máa jóná àmì ìkórira lára mi tí mi ò fi ràn mí lọ́wọ́ ẹ̀jẹ̀ jésù párẹ́ àmì ìkórira lára mi tí mi ò fi rán lóore ẹ̀jẹ̀ jésù párẹ́ àmì ìkórira lára mi tí ò fi sí àṣeyọrí kankan nínú ìrìn àjò mi ẹ̀jẹ̀ jésù párẹ́ àmì ìkórira lára mi tí mi ò fi tayọ láyé ẹ̀jẹ̀ jésù máa párẹ́ jésù olúwa wá gbọ́ ọ̀rọ̀ olúwa mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ o ọwọ́ tá a gbé ní ayé rẹ mọ́lẹ̀ pípọ́ ọmọ rákòrò nígbà tí àwọn ẹgbẹ́ rẹ dìde ní orúkọ jésù ọwọ́ náà jóná ọwọ́ tá a gbé ní ayé rẹ mọ́lẹ̀ pípọ́ ọmọ rìn hábáábá nígbà tí àwọn ẹgbẹ́ rẹ ń sáré ní orúkọ jésù ọwọ́ náà jóná ọwọ́ tá a gbé ní ayé rẹ mọ́lẹ̀ kó o mọ́ tayọ nígbà tí ayé ń wo àwọn ẹgbẹ́ rẹ lókè ní orúkọ jésù ọwọ́ náà jóná ìró ìpín ogun tí ayé rẹ ń gbọ́ tó ń dẹ́rù bá ọ tí ṣerere fi dìnira fún ọ ní orúkọ jésù olúwa silent ẹ ìró ìpín ogun tí ayé rẹ ń gbọ́ tí àánú òfin fọ̀n fún ọ ní orúkọ jésù olúwa silent ẹ o gbọ́ mi lónìí àjàgà dẹni mọ́lẹ̀ fi ní ṣerú ẹgbẹ́ tán fi dì ọ́ kó já lórúkọ jésù o gbọ́ mi lónìí àjàgà adẹni mọ́lẹ̀ ṣerú ẹgbẹ́ àbúrò ẹni ṣerú ẹgbẹ́ ọmọ ẹni ní orúkọ jésù iná jáda ayé rẹ kú olójú kan jésù olúwa wa àmín sórí programu ṣe ní agbára programu ní àdúà tó máa mú ìwé ẹ wá tó máa gbà padà ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọlọ́run gba ògo mi fún mi níbi wọ́n fi pamọ́ sí aago mẹ́jọ sí aago méjìlá olúwa mi gbọ́ ìránṣẹ́ mi gbogbo fúráìdè tó fi wà nú àdúà ni kí àwọn èèyàn fi gbàdúà pẹ̀lú rẹ láago kan òru àdúà fúráìdè ọ̀sẹ̀ yìí ìyẹn ìṣòro yẹn ó máa ní agbára o ò gbọ́dọ̀ fi ṣeré ọ gbọ́dọ̀ wà ńbẹ̀ tó bá wá di ní ọjọ́ sunday another prophetic service níbi tí a ti máa àná ìtì rẹ àwọn tó wà ní ọ̀sẹ̀ lọ́jọ́ sunday tó kọjá wọ́n mọ̀ pé àṣẹ sọ̀kalẹ̀ ní àwọn lórí ó tún máa wáyé títí àdúà 21 days yìí tí ó fi parí bó ṣe dé tọ́ọ̀tì rẹ o lókèètì abúlé ẹ̀gbá tàbí fàgbà gbé ọ̀kadà tàbí kó lè dì mọ́tò ẹ ọ̀làníyì last bus stop adétọ́lá road tọ́ọ̀tì bàbá adéfisóyè tó wà níwájú olúrọ̀ ẹ̀yin Arogun State Elegbamadia Ijaye Power Line Maru Junction Kola Alakuko Wole Egbe Okada Adetola Road Church Baba Adefisoye to wa niwaju Oluwa gbogbo eyin okunrin te nsise ti won o je laluwo mo pase loruko Jesu egbuti ki laluwo nbe ti bi o mo je mu ti ki laluwo lorisun to gba waye o ya ko dunu danu mo bo ninu ipade adua Thursday to ba je okunrin mo gbadua fun awon eyan lowo ire yen de gbodo kan ni oruko Jesu safe number yi gbogbo eyin te wa lori WhatsApp e ma send prayer request yin si mi lese kese ti adua yi ba ti pari ṣugbọn ri pe o safe e wa pe mi sori number yi ki gbadua fun asiri jile re o adua segbu kan ri phone le mo tun be re o ya jo pade lojo Thursday ṣugbọn pe mi mo wa nu adua mo fe suro fun e bayi 08 0 85 CC 97 02 08 0 85 CC 97 02 08 0 85 CC 97 02 ni oruko Jesu aye ere o tun rakoro mo aye ere o tun seru mo o tun bara re leyin mo Jesu oluwa wa
1: oruko Jesu mama to biye
2: Olorun majemu 2026 God of Covenant 2026 the padi adura ti awe olododo olojo mokanlelogun lori ayenu jara 21 days online fasting and prayer Olorun ti ki da majemu fe ki won na wa akoko lati ra pomo ipade adura yi gbulu wa ba ti soro dandan ni yo se Olorun ki se niyan ti o fi ye majemu re bere lati Wednesday July 15 to Wednesday August 5 2026 won na ma dara pomo ipade adura ti Oluwa fe fi to ayen mo se olojo mokanlelogun yi dara pomo baba adura wuli Michael Adefisoye laago meso wuro 9 a.m. At Agumesanale, 9 p.m. Lori Facebook, pelu Prophet Adefisoye Baba Adura. Lori YouTube ati TikTok. Dara pa mawa pelu Prophet Michael Adefisoye. Ododun lulu anfi padi Adura ishila kule. Ti wanoka bayi tulu afe dalola. Neturi mo, fu ajoma kanilogu yi. Ma dara pa mawa padi Adura ini uuro ati mea shale. Fala yesi. Pe Baba Adura Prophet Michael Adefisoye. 003-462-8479. 003-462-8479. Maja muti olu aba odalodu yinipe. Iku ni pao. Oh, c'est chérie.

0: Nation with a voice for entrepreneurs.
1: Hallelujah. Ogo fọlọrun loke orun hallelujah ogbo omo olorun to ni anfani ati gbo mi egbo ro oluwa ibi kibi ti e ti le mo gbo mi era anugba
2: amen
1: ide gbogbo to yi aye yin ka to npa na ogo to nda yin duo to da yin duo soju kan to mu gbese wole to fa alakala to fa ero ibi to fa ifaseyin ide yen ja
2: amen
1: mo pa ni ase iwo ti a fi owo kokun ti a fi di aye e mole owo yen gbedanu gbogbo owo to pade lara re to nsise bi loruko jesu ina tu won ka eni kani to ti tori aye re gbase nijobo okoko lati ma ni olara lati ma foro re iku pa won
2: amen
1: olorun gbo adua be ni kori ogo ni foruko olorun
2: hallelujah
1: mo ki gbogbo eyan omo olorun ni oruko oluwa to da orun ati aye oruko temi oyi pada woli olawale ra fisike ti gbogbo eyan mo si baba oro mi yanju eyin omo olorun oni ojo igbala ni o si gbodo fi igbala re dola idini e ti a fe jo gbadura papo so pe oluwa
2: oluwa
1: tu aye mi le
2: tu aye mi le
1: ninu igbekun
2: ninu igbekun
1: idaduro
2: idaduro
1: ti won fi mi si tu aye mi le
2: tu aye mi
1: le e ma gbadura tu mi le aye raye tu aye mi le ninu igbekun aira anugba igbekun idaduro ti won fi wa si emi memo tu aye wa le tu aye wa le tu aye wa le tu aye wa le tu aye wa le ku adua jesu oluwa wa mo pase aye re gba itusile
2: amen
1: e lo nu adua mi e pe jesu so pe oluwa enikeni to da majemu be aye mi oni nituma oluwa sa lo gba eku sa lo gba eku e ma gbadua sa lo gba eku Salobeku, Salobeku, Salobeku, Salobeku, Salobeku, Salobeku, Salobeku, Salobeku, Salobeku, Salobeku, Salobeku, Salobeku, Salobeku, Salobeku, Salobeku,
2: Salobeku,
1: Salobeku,
2: Salobeku,
1: Salobeku,
2: Salobeku,
1: Salobeku,
2: Salobeku,
1: Salobeku,
2: Salobeku,
1: Salobeku, Salobeku, Salobeku, aye aye afowa yafowa yafowa gbadua jesu oluwa wa
2: amen
1: loruko jesu gbogbo eyin te gbo itajo gbadua e rogolo
2: amen
1: majemu to ba duo pe ni rogolo o baje loni
2: amen
1: be ni kori
3: gbadura lonu e je ka gbadura orire
4: agbara ki bati agbara oluwa akori pe lori oke si oni ni sile ni wa oba daya ori kini ese keta di logun olorun 1930 olorun awon baba wa tun ti de gege bo se man se ni jo CAC Queensland ipade adura alagbara to man waye ni gbogbo ojo Wednesday ni bi ti adura agbara ori tin sun bi ara ogun ise ile nja gbogbo ni obi ni je lo nda layo bibeli wi pe enikeni to bere yi ori gba oni bi eyin ba mo bi ati fi egun rere fun awon omo yin melo melo ni baba yin tin be ni orun yo fi fun enikeni to ba bere lowo re Matthew ori keje ese keje si sale wa be le da restaurant ni bi ti adura ti ngba wa bere onkun to ba fe lowo baba re ti nbe ni orun nibi ti iran woli ko si awon eniyan sele iwewe ori kokan dilogbon ese keji dilogbon woli olawale ezekiel ni olorun lo lori oke yi atawon iranse olorun lori sirisi ni gbogbo ojo wednesday ni o ni gbogbo ojo ojoru laago mesan si aago mokanla aro ibi ipade adura ni number 10 salami street anisore bus stop mero lagos fun ekun alaye e le pe awon number yi 08102355172 tabi 08147361928 jesu n reti re o tete ma bo Jesu loluwa o
3: je ka gbadura orire
1: mo pa ni ase eni gbo mi loni anu ti aye ere o fi se tewo gba ti won fi ni ma ko ti won fi ni ma fi ole ti won fi ni ma gbere fu oda anu yen bolu aye re
2: amen
1: anu yen bolu o
2: amen
1: e pe oruko Jesu so pe oluwa
2: oluwa
1: lati oni ilo
2: lati oni
1: ilekun to ti mo mi
2: ilekun to ti mo
1: ti mi o fi ra anu gba
2: ti mi o fi ra anu
1: e fi na ja
2: e fi na ja
1: e fi na ja ma gbadua ye e fi na ja e fi na ja e fi na ja e fi na ja e fi na ja e fi na ja e fi na ja e fi na ja gbogbo ilekun to ti mo mi ti fi ri anu gba e mi mi ma e fi na ja ẹ̀mí mímọ́ Jésù Olúwa ẹ̀yin ọmọ Ọlọ́run agbára tó mú àṣedànù kúrò nínú ayé Pétérù tó fún ní àánú tó fi lákòjọ agbára yẹn sì ń bẹ láàyè ní alẹ́ òní ìrọ̀lẹ́ yìí a ti bẹ̀rẹ̀ ìsọjí nínú ìjọ wa ẹnìkan níbo ló wà CAC Goodness Land ní abúlé ẹ̀gbá o lè gba abúlé ẹ̀gbá wọlé o lè gba lépo bus stop wọlé o dẹ̀ lè gba mìíràn bus stop wọlé bus stop mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lead sí church tó bá ti débẹ̀ sọ fún àwọn olókọ̀dà pé ò ń lọ sí Ẹkọrọ Road Ọlọ́ta Captain ní Anisere bus stop Salami Street number 10 tó bá ti dé Anisere bus stop yẹn kàbé lọ́wọ́ àwọn èèyàn pé ò ń lọ sí AC Goodness Land CAC Goodness Land CAC Ilẹ̀ Ire tó bá sọ pé ibẹ̀ ló lọ wọ́n máa nà ká bẹ̀ sí o kò ń ṣebi tó mù rárá gbogbo èèyàn ló mọ bẹ̀ níbẹ̀ yẹn tó bá ti sọ pé wọ́n nà wọ́n ni ìjọba bàbá aládùá yẹn ni gbọ́ eléyìí ìsọjí tó ń lọ lọ́wọ́ lọ́sẹ̀ yìí ó wà fún gbogbo òbí àti àwa ọ̀dọ́ tí a ṣetán láti tẹ̀síwájú tá à ń fi àánú wípé ṣọ́ọ̀gù mi yìí ó nílò àánú kó lè yọ kó lè mérè jáde ẹ̀rí òní ìsọjí ti bẹ̀rẹ̀ ọ̀la túzẹ̀ yìí ó ń tẹ̀síwájú mo wá ní ayọ̀ láti sọ fún yín ìpàdé kan tí gbogbo èèyàn máa ń wá interdominational prayer là ń pè yẹn ni pé ìpàdé tó pa gbogbo èèyàn pọ̀ kò bá ń jẹ́ rìdíìmù ló ti ń bọ̀ ìjọba bàbá wa kò bá ń jẹ́ deeper life kò bá ń jẹ́ kérúbù kò bá ẹni ìjọ gbogbo wa là máa ń pàdé ní ọ̀tún láyè ní òní ni monday yìí tó ń gbọ́ mi ọ̀la ni tuesday ọ̀tún la wednesday ní àárọ̀ aago mẹ́sàn-án sí aago mọ́kànlá àbọ̀ ní kété tá a bá ti ń parí la máa ń wọnú kánsẹ́lì lọ tí a pè ní ìgbaninímọ̀ràn kánsẹ́lì lórí ohunkóhun tó o bá ń là kọjá o ní àǹfààní láti rí wòlíì pẹ̀lú àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ló dẹ̀ gbọ́ ìtọ́ni lórí ìlàkọjẹ́ àti ọ̀nà àbáyọ ní ọ̀túnla wẹ̀ẹ́sẹ̀ yìí ọ̀túnla gangan ni o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ mọ̀ fìgbà láyín dọ́là o ó ní tí ẹ bá ti gbóhùn ẹ̀ ẹ mọ̀ ṣe sí àyà yín le ọ̀túnla yìí máa ní agbára ní aago mẹ́sàn-án sí aago mọ́kànlá àbọ̀ sí méjìlá ní àárọ̀ ọjọ́ wẹ́nẹ̀sẹ̀ tó o bá ti ń bọ̀ ní ọ̀sẹ̀ yìí gbọ́ nǹkan tó máa mú dání ra omi bọ́tù wọ́tà kan dání tí a bá ti pàṣẹ sínú ẹ̀ ibẹ̀ ló ti mu díẹ̀ ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó o tó dé ilé tó bá ti kúrò ní àdúrà ó mọ gbọ́ nǹkan tí ó ń pè ní àṣẹ ìyanu lára ní gbogbo ọ̀nà yóò sì dá fún ẹ̀yìn ọmọ ọlọ́run nọ́mbà yìí ẹ̀ kọ́ sílẹ̀ 08102355172 bí n bá ti ń kúrò lórí afẹ́fẹ́ báyìí pàdé mi ní online lálẹ́ yìí lórí Facebook ní aago méjìlá sí aago kààbọ̀ ní òní ní alẹ́ òní monday mo wà lórí Facebook tó bá ti dé Facebook ẹ tẹ prophet Ọláwálé Ezike yóò gbé ọ lọ sórí page wa kó scroll sísàlẹ̀ ó rí bíi pé ó rí live program ó rí wa live prophet Ọláwálé Ezike lórí Facebook àdúrà wà lálẹ́ òní wá darapọ̀ mọ́ mi bẹ̀ bí n bá ti kúrò lórí afẹ́fẹ́ yìí jẹ́ ká jọ tẹ̀síwájú nínú àdúrà yìí o lè máa pàdé wa lórí telegram a wà níbẹ̀ náà prophet Ọláwálé Ezike ò náà ni orúkọ wa lórí telegram.
4: agbára kì í dàtì agbára olúwa àkọ́rí pé lórí òkè sí òní ní ìtúsílẹ̀ ní ìwà ọba dáyà orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún ọlọ́run 1930 ọlọ́run àwọn bàbá wa tún ti dé gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe nínú ìjọ CAC Queensland ìpàdé àdúrà alágbára tó máa ń wáyé ní gbogbo ọjọ́ wednesday níbi tí àdúrà àgbáyé orí ti ń sán bí àrá ogun iṣẹ́ èlé ń já gbogbo onírọ̀bì ń jẹ́ ló ń dalayọ̀ bíbélì wípé ẹnikẹ́ni tó bèrè yóò rí gbà ó ní bí ẹ̀yin bá mọ bí a ti fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín mélòó mélòó ni bàbá yín ti ń bẹ ní ọ̀run yóò fi fún ẹnikẹ́ni tó bá bèrè lọ́wọ́ rẹ̀ matthew orí keje ẹsẹ̀ keje sí ìsàlẹ̀ wá bá ẹlẹ́dà rẹ sọ̀rọ̀ níbi tí àdúrà ti ń gbà wá bèrè ohunkóhun tó bá fẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ ti ń bẹ ní ọ̀run níbi tí ìran wòlíì kò sí àwọn ènìyàn ṣègbé ìwéèwe orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kejìdínlógún wòlíì ọ̀làwálẹ̀ ezekiel ni ọlọ́run lò lórí òkè yìí àtàwọn ìránṣẹ́ ọlọ́run lóríṣiríṣi ní gbogbo ọjọ́ wednesday ni o ní gbogbo ọjọ́ ọjọ́rú láago mẹ́sàn-án sí aago mọ́kànlá àárọ̀ ibi ìpàdé àdúrà ní number 10 Salami Street Anisere bus stop Mẹ́rán Lagos fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ lè pe àwọn nọ́mbà yìí 08102355172 tàbí 08147361928 Jésù ń retí rẹ o tètè máa bọ̀ Jésù lolúwa o.
5: from Lagos, this is
6: Jordan. 105.5 FM.

yóò ṣẹlẹ̀ orí bẹ́ẹ̀ nínú ìwé mímọ́ bàbá mi ló sọ nínú 1 Samuel chapter 16 starting from verse 1 to 13. Bàbá mi ló sọ ó pé Samuel, ó ní Samuel dìde kọjá kó máa lọ sílé Jesse, ó ní torí mo ti rẹ́ni tí mo máa yàn lọ́ba nínú ọmọ. Samuel gbéra ó dílé Jesse, ìgbà tó délé Jesse, Jesse kó gbogbo ọmọ

sí nínú ètò àti àlàsílẹ̀ ọlọ́run pé kó gbé ayé ẹ nínú ìnira. Kò sí nínú ètò àti àlàsílẹ̀ ọlọ́run wípé ó dààmú kó tó ṣe gbogbo nǹkan tó bá wù ẹ láyé. Kò sí nínú ètò àti àlàsílẹ̀ Olódùmarè wípé wà á gbé ayé nínú ẹkún tàbí nínú àìní tàbí nínú òsì. Ó bá wá jẹ́ wípé òun gbé orí gbé òun dùn orí dùn òun wà ọ̀nà dín gbogbo nǹkan tó ń ṣe láyé ló dàbí pé orí ṣe mọ̀ wípé ọ̀tá kan ti dojúkọ ètò ọ̀run lórí ayé ẹ. Lára ètò ọ̀run nínú ìrìn àjò ẹ láyé ó ní wípé ẹrù ayé ẹ ò lè dágbe. Olúwa wá ṣètò ìrànlọ́wọ́ fún ọ pé kí ẹnìkan wà níbì kan tó gbọ́dọ̀ ràn ọ́ lọ́wọ́ tàbí tó gbọ́dọ̀ jáde sí ọ lákòókò tó o bá dé ìkóríta kan. Gbogbo ìkóríta ìrìn àjò ẹ bí ètò ọlọ́run tàbí ètò ọ̀run òun ni ọlọ́run ṣètò ìrànlọ́wọ́ sí. Gẹ́gẹ́ bí Olúwa ti wípé kò dáa kí ènìyàn kó dá wà, èmi ò sí olùrànlọ́wọ́ tó dàbí ẹ̀fun. Ìyẹn ni wípé bí áńgẹ́lì ó bá ti ràn ẹ́ lọ́wọ́, ìwà ènìyàn òun yóò wá. Bí irú ẹni ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́, ó bá mú àyànmọ́ṣẹ, ó bá mú ìrọ̀rùn ṣẹ, ó bá jẹ́ èèyàn láyé. Bí gbogbo nǹkan bá máa dá nínú ìrìn àjò ayé ẹ, o nílò olùrànlọ́wọ́ tó dàbí ẹ. Bí áńgẹ́lì bá wá tó bá wá ràn ọ́ lọ́wọ́, ó gbọ́dọ̀ wá ní ìwà ènìyàn ni. Ẹ gbọ́ ilé yìí sà, ìwé mímọ́ wípé ẹni méje sàn ju ẹnìkan nítorí pé wọn ò ní èrè rírí fún iṣẹ́ wọn. Ṣùgbọ́n ìgbé ni fún ẹni tó dá nìkan wà. Ìyẹn ni wípé bí ọ̀tá bá ti lè succeed tó yọ ìrànlọ́wọ́ kò nínú ìrìn àjò ẹ, ayé máa nira. Ìjọ mọ̀dí tí ayé fi ń ní ọ lára, ìrànlọ́wọ́ ẹ ò ní ọ̀tá attack. Ohun tó yẹ kó dìde ìrànlọ́wọ́ fún ọ, ohun tó yẹ kó ran ayé ẹ lọ́wọ́, ó ní ọ̀tá bọ́ ti ta lọ́fà. Lálẹ́ yìí ó fẹ́ bẹ gbàdúrà, máa wá sọ àwọn nǹkan kan àti àmì tó máa fi mọ̀ pé wọ́n ta ìrànlọ́wọ́ ẹ lọ́fà. Òun làágùn ò rí ẹni ràn ẹ lọ́wọ́. Gbọ́ ilé yìí sà lálẹ́ yìí, ó lè dáyé ẹ ṣe o. Bó ti wù kó o lágbára tó, bó ti wù kó o lọ́gbọ́n tó, bó ti wù kó o mọṣẹ́ ṣe tó, ayé tó bá máa fọhùn ó gbọ́dọ̀ rí ìrànlọ́wọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìwọ nìkan ló ń dá ayé ẹ ṣe, mọ̀ wípé wọ́n ti ta ìrànlọ́wọ́ ẹ lọ́fà. Ẹ̀ka alẹ́, ẹ̀kú àtàárọ̀, ẹ̀kú iṣẹ́ òní. Jẹ́ bó ti ń lọ sùn, agbára Ọlọ́run kó máa bá ọ lọ. Ọwọ́ Ọlọ́run kó wà lórí ayé rẹ. Ìrànlọ́wọ́ ọ̀run kó dìde sí ọ. Ayé rẹ ò ní dojúrò, orú òní ò ní gbàbọ̀dẹ ti ọ. Ipá àti agbára ọ̀tá lórí ìrìn àjò rẹ, Olúwa kò sọ di asán. Ọwọ́ tó dìde sí ọ tó ba nǹkan jẹ́ nínú ìrìn àjò ẹ bí ọwọ́ yẹ kó gbẹ. Orí rẹ tí mo ń fi àdúrà sí ọ wọlé lálaalẹ́, iná ní sọ fún ọ lálẹ́ wípé bó bá di wípé nǹkan dàrú lọ́wọ́ ẹ, gbà mí gbọ́ kó o mọ̀ wípé ìrànlọ́wọ́ ẹ lọ́n ta lọ́fà. Bí ọ̀fà bá ba ìrànlọ́wọ́ ènìyàn ó lé agbára. Mo ti sọ fún ọ pé gbogbo iṣẹ́ tó fọhùn, gbogbo àyànmọ́ tó fọhùn, gbogbo òwò tó lérè, ìrànlọ́wọ́ ta ní kó dúró tì í, ó ní orí ìpalára. Bẹ́ ẹ bá rí ẹni tó ń ṣòwò, ìbá àjòwò ọmọ o, ìbá àjòwò àṣelà. Tó bá rí ẹni tó ń ṣòwò tí òwò yẹn ń wọ́lẹ̀, gbàgbọ́ ìrànlọ́wọ́ tó yẹ kó gbé òwò yẹn ó ní wọ́n ti ta lọ́fà. Kò dẹ̀ sí ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí ènìyàn tí Ọlọ́run ò ní fi àmì ẹ̀ wọ̀n. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lálẹ́, Ọlọ́run ò fẹ́ kí gbogbo ènìyàn kó wà ní òkùnkùn àlàkọjá ẹ̀. Dáṣùwà ló fi máa ń fi ìran àti àláwọ̀n pé bí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé orí àlá tó o bá rí ẹni tó máa bá ẹ túmọ̀ ẹ̀, ọ̀rọ̀ ẹ máa dàbí ìwẹ̀ fara Ethiopia, èyí tó ń ka ìwé àwọn wòlíì tí ò yé ní ọjọ́ tó pàdé Philippe, tí Philippe fi òye ẹ̀yẹ. Ọjọ́ yẹn ló ní ó mèrè alàgbà ẹ ṣèrè bọmi fún mi tẹ́mi náà di àtòbí. Kó tó dipo ogun jà ẹ tàbí tí ogun kan bá ń jà láyìíká ẹ tí ò dẹ̀ fara wọ̀n, Ọlọ́run máa ń tú àṣírí ẹ̀ fún ẹ pé ogun yìí ó ń jà ẹ. Ohun tí ọ̀tá ò dẹ̀ fẹ́ láyé ẹ nínú gbogbo ẹ̀ section bíi mẹ́rin
o lo ta ma n daba dojuko number 1 bi o ta o ba dojuko iranlowo e o fe dojuko ifokanbale number 2 niye bi o ba fo dojuko ifokanbale o fe dojuko alafia e ti o ba ti dojuko alafia e o fe dojuko emi inu e tori bere ri ti idojuko ba ti le wa nbe tabi ti iji ba ti le ja lona mere ri bi iji ba ja iranlowo e o wa ninu isoro bi iji ba ja alafia e o wa ninu isoro bi iji ba ja ifokanbale o wa ninu isoro bi iji ba wa ja emi e o wa ninu isoro bi iji ba ti dide si okan ninu awon o ti mo la nle yi eniyan ma sare ko ni ri ona lo gbogbo ti mo fe ba eso lale yi o ni pe iji ba dide si iranlowo e o pari o be ni to ba ti je wi pe o sise o rakojo iranlowo e ni won attack to ba je wi pe gbogbo kan lo fi agbara tata se ko to ri pe ori nkan to nfe iranlowo lo ti mu ko laye to ba je wi pe awon me na tiraka tiraka tiraka iranlowo ni won ti mu kuro ilago ati tiraka ami pe iranlowo e wa ni abe ide be ni sa bo ba de fe wa mo awon agbe to ma fi mo pe iranlowo e ti wa labe ide alabi mefa ti mo fe so fun e lale yi o ba ti lalaye ri ko mo wi pe e fa ti ba iranlowo e ma so alaye ba de wa so nkan to ma se ti oluwa yo fi da iranlowo ye pada fun e because ohun tan le attack julaye e ti aye le fi duro ti ri ajo le fi daru o ni pe ke eniyan ko dawa o ma ri eni to ma ran lowo ma gbo wo ala mefa ni to ba je pe o ti la eni wa ori ninu e ko mo pe ati ri iranlowo ma le fun o bo mi daada sa iranlowo lo ye ko gbadua fun that's why David so pe olodun ni abu ati agbara wa lowo lowo iranlowo tori igba kan wa ti ota ma yo si o bo ba ri iranlowo ogun ma le sa bẹẹni wọn jẹ sọ ala mẹfa tó jẹ pé o ba ti ẹva la ọkan nínú àlàyé rí kò mọ wípé o nílò àti gbé ìgbésẹ tí mo ní kò gbé lálẹ yìí bẹẹni àdúrà lè má ràn àdúrà nìkan lè má tó ṣùgbọn ìgbésẹ má jẹmú tí màá ní kò gbé lálẹ yìí àti ọrọ ọlọrun tí màá ní kò lọ kà ó máa dá ìrànlọwọ tí ayé jí gbé lọwọ rẹ padà agbára tó jí ìrànlọwọ rẹ gbé agbára tó pa ìrànlọwọ mọ lára agbára tó gbé ìrànlọwọ lọ nínú ìrìn àjò ẹ orúkọ jésù olúwa bisubu sórí ohun méjì tí màá kọkọ sọ fún ẹ kò kọkọ gbọlálẹ tó bá wà tó lálà tó kì í lálà àti rí ìrànlọwọ máa lé nínú ìrìn àjò ẹ bẹẹ ni sà tó jẹ ẹni tí kì í lálà rárárárárá kì í ṣe pé mò ń gbàgbé o ní òkàn tí ẹ mọ bóyá mo lálà àbí mo lálà ohun tí ọ̀tá ṣe ni wípé kí ojú ẹ fọ́ kó má mọ nǹkan tí ìrànlọ́wọ́ ẹ máa gbà jáde bẹ́ẹ̀ o nílò tí mo fi tẹ̀tí mo nípa fẹ́ gbé lálẹ́ o nílò ẹ yẹ nọmba wa nọmba tù tó bá jẹ́ pé òun lálà òun gbàgbé o nílò ìgbésẹ̀ tó fẹ́ gbé lálẹ́ yìí o torí wọ́n ti dí ọ̀nà ìrànlọ́wọ́ mọ́ ọ nínú ẹ̀mí nọmba tù nìyẹn wá gbọ́ nọmba tù yẹn dá sọ́nà méjì bó o bá lálà tó rántí apá kan tó rántí apá kejì kò dáa tó wọ́n ti gé méjọ ìrànlọ́wọ́ tó yẹ kó gbé ẹ wọ́n ti gé pamọ́ wọ́n ti jù sínú òkùnkùn ìyẹn torí tó bá lálà àdúrà tó gbọ́dọ̀ gbà ní wípé ìrànlọ́wọ́ mi tá a gbé pamọ́ olúwa gbé jáde pẹ̀lú ọwọ́ agbára tó bá jẹ́ wípé òun lálà òun gbàgbé apá kan ìrànlọ́wọ́ tí ìbá sí ẹ lóore òkùnkùn ti gbà á lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ni sà ìyẹn ni kò gbàdúrà ariwo kan ni kò pa sọ pé bàbá mi ò ẹ gba ohun tí òkùnkùn gbà lọ́wọ́ mi padà fún mi òkùnkùn lé bàbá ẹ.

ni kó ja ìrólé ìrànlọ́wọ́ kó gbé ìrànlọ́wọ́ ẹ̀ pamọ́ kí ìrànlọ́wọ́ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀. That's why the Bible fi wípé àwọn ọ̀rọ̀ kan wà Isaiah chapter 45 ó gbọ́dọ̀ ka Isaiah yẹn lálẹ́ ó ní àwọn ọ̀rọ̀ kan wà tí a fi pamọ́ sínú òkòkò bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ bá bá fi pamọ́ sínú òkòkò ìrànlọ́wọ́ ẹ̀ tá a bá fi pamọ́ sínú òkòkò gbogbo ìjẹ́ ìyẹn máa le wàá máa lálà wàá máa gbàgbé apá kan tó bá ti lálà tó pín gbàgbé apá kan a jẹ́ pé wọ́n ti ta gbòjúbò olóore ò lè rí ẹ mo pín lórúkọ olúwa gẹ́gẹ́ bí Isaiah chapter 25 ṣe wípé ní àti ní orí òkè yìí a ka ìbòjú kúrò ìbòjú ayé tó bò ọ èyí tí ò jẹ́ kó lórí orí ọ àyídùn bí àkàfà ìbòjú àjẹ tó bò ọ tí ò jẹ́ kálà ní orí ọ kò ká o dẹ̀ tún lè sàmí mọ̀mọ́ o tún lè sàmí níwọ̀n tí wọ́n da ìbòjúbò mọ́lẹ̀ wọ́n dábò ọmọ ẹ̀ wọ́n dábò iṣẹ́ ẹ olóore ò rí ẹ bí olóore kan bá yọ sí ọ ìrànlọ́wọ́ dé nìyẹn bẹ́ẹ̀ ni sà ẹlẹ́ẹ̀kẹta tó bá lálà tó ń bára ẹ láàrin àwọn ènìyàn tó mọ̀ wọ́n ti gbé ẹ kúrò níbi tí ìrànlọ́wọ́ ti lè jáde sí ọ wọ́n ti gbé ẹ sáàrin àwọn ènìyàn tí ò gbéde ẹ wọ́n ti gbé àyànmọ́ ẹ sáàrin àwọn èèyàn tí ò gbéde ẹ àwọn tí ò gbéde iṣẹ́ ẹ àwọn tí ò gbéde àyànmọ́ ẹ àwọn tí ò mọ̀nà tán lè gbà rẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni sà mẹ́ta yìí ni màá sọ lálẹ́ yìí a máa sọ méjì tó kù lọ́la ní ọ̀sẹ̀ yìí ìrànlọ́wọ́ iná ní kí n pè jáde ayé ẹ kó pàdé ìrànlọ́wọ́ ìpín ẹ kó pàdé ìrànlọ́wọ́ ìwáyé ẹ kó pàdé ìrànlọ́wọ́ ẹnìkan ni kó pariwo sọ pé ìrànlọ́wọ́ mi ò jáde lókòkò ìrànlọ́wọ́ àwọn ọmọ mi ò jáde lókòkò ìrànlọ́wọ́ ọkọ mi ò jáde lókòkò tó o fẹ́ kí ìrànlọ́wọ́ ẹ kó jáde bẹ́ẹ̀ ni sà bí wọ́n bá gba ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ tọ́jú ẹ̀ sanwó òkòkò má jẹ̀mú ló lè bá ẹ gbé jáde ó ní mo fi gbàdúrà fún ẹ pé kí bàbá mi ó daṣọ àṣírí bọ̀ sórí àlá kan ó fẹ́ kó ṣe pé má jẹ̀mú wárí o ó fi má jẹ̀mú wárí ó ní mo fi bẹ̀ ọ́ pé kó o gbọ́ ohun tí mo sọ fún ọ wọ́n lè rán mi sí ẹ ló jẹ́ kí n máa wá lálẹ́ alẹ́ kí n máa jíṣẹ́ fún ẹ o ìrànlọ́wọ́ ẹ fẹ́ jáde ìwọ o tó máa kà lálẹ́ ìlélẹ́ yìí wà á mú fọ́tò ẹ wà á wá ka Isaiah chapter 25 Isaiah chapter 45 àti Isaiah chapter 60 wà á kà lórí fọ́tò ẹ lálẹ́ yìí bẹ́ẹ̀ni o náà látún máa kà lọ́la àláfíà fọ orú ayọ̀ ló máa sọ ìjì ayọ̀ ló ń jì ọwọ́ ọlọ́run yóò máa bá ọ lọ àánú jésù ló wà pẹ̀lú rẹ ọwọ́ tí mo pàdé ẹ lójú àlá láti dà ọ láàmú ọwọ́ yẹn gbẹ májẹ̀mú tí ń pàdé ẹ lójú àlá láti dá ọ dúró májẹ̀mú yẹn bàjẹ́ májẹ̀mú tí ń pàdé ẹ lójú àlá láti dí ọ lọ́wọ́ májẹ̀mú yẹn bàjẹ́ ọwọ́ ọlọ́run yóò ràn ọ lọ́wọ́ wàárí rẹ olódùmarè má gbàgbé pé èdìdí májẹ̀mú tá a fi ń gbàdúrà lọ́sẹ̀ yìí ò ní 550 ẹ kò da lálẹ́ 6142 08 38 72 6142 08 38 72 jẹ́pẹ́ last time 6142 08 38 72 okay Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ àláfíà fún kọ́ pè mí má gbàgbé pé orí WhatsApp nọmba yẹn náà láti ń gbàdúrà ní gbogbo ọjọ́ lójoojúmọ́ ní gbogbo ìgbà máa tún gbàdúrà fún lálẹ́ yìí 070 2978 070 1433 8111 070 14 33 81 11 tàbí 080 286 12238 080 2861 2238 lórúkọ jésù ló dára fún ọ láfíà fún ọ ura ìrọmọsùn God bless you.

0: Hallelujah!
1: Hallelujah!
0: Ẹyin Jésù logo.
1: Ogo!
0: Bí ọjọ́ titun bá ti yọ.
1: When the new day comes.
0: Tó jẹ́ ọjọ́ Monday báyìí.
1: Kálọ̀ ni Monday like this.
0: Gbogbo èèyàn ti mọ̀.
1: Everybody knows.
0: Àkókò breakthrough ló wọ̀.
1: It is time for breakthrough.
0: Àkókò ojúrere.
1: It is time for favor.
0: Àkókò ìrànlọ́wọ́.
1: It is time for help.
0: Àkókò iṣẹ́ ìyanu.
1: It is time for miracles.
0: Ká kí Ọlọ́run gbogbo ayé.
1: Let's salute God of your heart.
0: Fún ìsìn agbára tó wáyé lánàá.
1: For the powerful service yesterday.
0: Ní gbogbo ẹ̀ka ìjọ.
1: Oh, you know our service.
0: Ká kí àwọn ènìyàn gbogbo.
1: Let's salute all our people.
0: Tí Ọlọ́run lò fún ètò.
1: That God used for us.
0: Lónìí ọjọ́ Monday.
1: Today being Monday.
0: Àwọn ilẹ̀kùn-ilẹ̀kùn yóò ṣí.
1: Yes, may God of God
0: will open. Àwọn ọ̀run-ọ̀run yóò ṣí. Ọlọ́run wá lè so gbogbo.
1: Our God can do all things.
0: Ó lágbára lórí ohun gbogbo.
1: He is back over everything.
0: Kò sógun tó lè borí ẹ̀.
1: No bad can ever come.
0: Ó ní alágbára.
1: He is the mighty one.
0: Ẹnìkan ò tóbi tó.
1: Nobody stop to him.
0: Èsú rò pọ̀ ti borí
1: Job. Satan thought he had overcome Job.
0: Ṣùgbọ́n ló ń padà gbé dìde.
1: But God later elevated him.
0: Ṣé ni wọ́n rò pọ̀ tán fún ọmọ Israẹli?
1: The Bible talks about the Israelites.
0: Oko pupa níwájú.
1: The Red Sea before them.
0: Ogun Pharaoh lẹ́yìn.
1: Most of Pharaoh behind them.
0: Àpáta wà lọ́tún.
1: The rocks to the right.
0: Àpáta ló sì.
1: The rocks to the left.
0: Síbẹ̀.
1: Yet.
0: Olúwa kó wọn yọ.
1: The Lord delivered them.
0: Ẹ jẹ́ dúpẹ́ lónìí.
1: Let us be shaking today.
0: Ìjì tó jà ò gbé ẹ lọ.
1: That the storm did not take you away.
0: Ayé ò padà rí ẹ mú.
1: You want the market job with him.
0: Bọ́n ṣe sáré tó.
1: Let that God be arrest.
0: Ọlọ́run padà dojú ti
1: wọ́n. God speak his grace there.
0: Ògo ni fún.
1: Hallelujah.
0: Bí o ṣe ń dúpẹ́ yẹn.
1: As I be shaking
0: him. Nìṣó níbi pẹpẹ rẹ.
1: I straight to your altar.
0: Bí o di Jericho ṣe tóbi tó.
1: I think at the wall of Jericho was.
0: Nínú ìtàn Bíbélì.
1: In the Bible history.
0: Ẹ̀sìn mẹ́rin lè máa sáré
1: lórí
0: Without
1: meeting each other.
0: But ariwo.
1: But just a shout.
0: Ohun ayọ̀.
1: Of the joy.
0: Owó di Jericho
1: lulẹ̀. Put down the wall of Jericho.
0: A jẹ́ pé kò sí òkè náà.
1: It means there's no mountain.
0: Tí agbára Ọlọ́run lè sọ di pẹ̀tẹ́lẹ̀.
1: The power of God cannot bring down.
0: À ń kí hallelujah méje.
1: We are shouting seven hallelujah.
0: Ògo méje.
1: Glory seven times.
0: Hosanna méje.
1: Hosanna seven times.
0: Àti iye.
1: Life seven times.
0: Sí Ọlọ́run wa.
1: Unto our God.
0: Ẹni tó fún wa ní òní.
1: Who has given us this day.
0: Ọjọ́ Monday.
1: This Monday.
0: Ọjọ́ tí owó máa wọlé fún ẹ.
1: Ọjọ́ tí breakthrough máa bẹ̀rẹ̀. Ọjọ́ tí breakthrough máa bẹ̀rẹ̀.
0: Méje hallelujah.
1: Heaven hallelujah.
0: Oh,
1: hallelujah.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Ẹ kojú sí ọ̀nà kejì.
1: Want to the next place.
0: Ogo méje.
1: Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo.
0: Ọ̀nà kẹta.
1: Na the third place.
0: Hosanna méje.
1: Hosanna.
0: Hosanna.
1: Hosanna.
0: Hosanna.
1: Hosanna.
0: Hosanna.
1: Hosanna.
0: Ọ̀nà kẹrin.
1: Na the fourth place.
0: Iye.
1: Iye.
0: Iye.
1: Iye.
0: Iye.
1: Iye.
0: Iye.
1: Iye.
0: Dandan tọmọtọmọ.
1: Composely you and your children.
0: O ti yè.
1: Hey, may you relieve.
0: Gbogbo ẹni tó pinnu ikú fún ẹ.
1: Let that plan dead for you.
0: Wọ́n forí ara wọn
1: gbé. There is life for your
0: sake. Jeremiah 32.
1: Jeremiah oríkè ìdílọ́gbọ̀n.
0: Verse 27.
1: Ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n.
0: Jeremiah 32.
1: Jeremiah 32 verse 27.
0: Wo.
1: Èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara. Ohùn kọ́ àwà. Tí ó ṣòro fún mi bí.
0: Èmi ni Olúwa Ọlọ́run àwọn ara.
1: I am the God of the whole flesh.
0: Ẹka verse 26.
1: Verse 26.
0: Yes.
1: Nígbà ní ọ̀nà nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ Jeremiah wá wípé.
0: Wípé.
1: Wo. Èmi ni Olúwa Ọlọ́run gbogbo ara.
0: Èmi ni Olúwa Ọlọ́run gbogbo ara.
1: Ọjọ́ àwà.
0: Tí ó ṣòro ṣe fún mi bí. Mo ń gbàdúrà fún ọ.
1: I pray for you.
0: Bí mo ṣe wá lónìí.
1: As I came today.
0: Màyá balẹ̀
1: kẹ̀lẹ́.
0: Lónìí ọjọ́ Monday.
1: Today being Monday.
0: Gbogbo ohun tó ṣòro ṣe fún ẹ tẹ́lẹ̀.
1: Lọ́sùn ni I will keep watching for you before.
0: Lọ máa rí sí.
1: Hey, let me keep watching.
0: Ọlọ́run tó fa ọjọ́ sẹ́yìn.
1: God has put back the day.
0: Gbogbo ìdààmú ayé ẹ.
1: Every problem in your life.
0: Kó máa wọlé.
1: Hey, let me bury.
0: Farao dìde sí Israẹli.
1: Farao rose against Israel.
0: Ó padà wọnú
1: òkun. He was later buried in the sea.
0: Ọbẹ̀ wọ ọjọ́ Monday
1: báyìí.
0: Kó máa wọ bó jù.
1: Ẹ ẹ̀ jà bẹ́ẹ̀rì.
0: Èmi ọmọ bó ṣe máa ṣẹlẹ̀.
1: Láìpẹ́ àbúrò ẹ̀dọ́gbẹ̀.
0: Ẹni kẹrin núná ìlérú.
1: The fourth man in the fire.
0: Ó ti ń dúró dè wọ́n.
1: Wọ́n ṣe ń wọ́n ti
0: pọ̀ sẹ́yìn. Kí wọ́n tó wọnú iná.
1: Gbogbo
0: ibi tó bá wọ̀.
1: Anywhere you enter.
0: Ní wíìkì
1: yìí.
0: Angẹ́lì olúwo dúró dè
1: wọ́n.
0: Ní wíìkì yìí. Ibi tó bá gbà
1: lọ.
0: Ànú yóò tẹ̀ oúnjẹ tó lè fáwọn.
1: Who has any food for this?
0: Wọ́n ní ọmọkùnrin yìí.
1: Let this young boy.
0: Wọ́n ní àkàrà.
1: Has bread.
0: Ó ní
1: ẹja.
0: Ṣùgbọ́n ó kéré o.
1: But it's too small o.
0: Ẹja wẹ́wẹ́ yìí.
1: But it's too small.
0: Márùn-ún péré àkàrà méjì.
1: And two bread.
0: Jésù gbà lọ́wọ́
1: ẹ̀. Jesus took it for
0: me. Ó wá bù sí.
1: He blessed.
0: Iṣẹ́ rẹ̀ kékeré
1: yìí. That was small labor.
0: Ní wíìkì yìí.
1: This week.
0: Ó máa di ńlá.
1: Hey,
0: now we
1: talk great.
0: Bí o mọ bó ṣe
1: máa
0: ṣẹlẹ̀. Ṣé máa
1: ṣẹlẹ̀
0: Ọlọ́run tí ó ṣe dádúró yóò síwájú ẹ̀. Ọlọ́run tí ó ṣe dádúró yóò kán ìrẹ́. Ọlọ́run tí ó ṣe dádúró yóò gbé ọ dìde. Wọ́n ju Jósẹ́fù sí túbú. Ó padà sínú ògo. Gbogbo ìlàkọjá rẹ̀ ní wíìkì yìí ó máa bí ẹ̀rí. Gbogbo ayé tí ayé rò pé wípé ò lè dìde mọ́ ní wíìkì yìí wà á dìde. Bó o ṣe ń lọ ọ̀run sí níwájú rẹ̀. Ọ̀nà ńlá níwájú ìrànlọ́wọ́ dé. Wíìkì yìí gbogbo tó bá fọwọ́
1: kàn
0: ó máa dún. Gbogbo ibi tó bá wọ̀ ó máa rí àánú. Láàrín ọmọ ìyá ó dára fún ẹ. Láàrín ọmọ bàbá ó dára fún ẹ. Nínú ẹbí ẹ ó dára fún ẹ. Nínú ara ó dára fún ẹ. Èmi ò mọ bó ṣe máa ṣẹlẹ̀. Ó tó yẹ kó ní tí
1: o ní.
0: Ní wíìkì yìí wà á ní lọ́pọ̀lọpọ̀. Wà á ní
1: lọ́pọ̀lọpọ̀.
0: O ní ìdílé ẹ.
1: Wọ́n
0: ní ìdílé ẹ. Wọ́n ní ìdílé ẹ. Iṣẹ́ Olúwa
1: kò
0: sẹ́ni tó lè dádúró. Ẹni bá dúró sójú ọ̀nà
1: rẹ̀
0: yóò pààrẹ̀. Wíìkì yìí máa dùn fún ẹ. Ó lówó. Ó lọ́la. Ó lọ́rọ̀. Ó ṣerere. Ọlọ́run wa kì í wà disappointed. Ní wíìkì yìí wọ́n ní disappointed. Gbogbo
1: disappointment
0: àti failure níwájú ẹ kó máa gbiná. Mo ń gbàdúrà ọlọ́run tó mú rírí jáde nínú àìrí. O ní ọlọ́run wa
1: bó
0: o ṣe ń jáde lọ. Gbogbo ibi tó fọkàn sí lọ máa rí rẹ
1: gbà.
0: O tí Olúwa ní fún ẹ ẹlòmíì ò ní jàgbá. Ọmọkùnrin yẹn wípé iṣẹ́ yẹn
1: mo
0: náà fẹ́ gbé fẹ́lò
1: mi.
0: Lẹ́yìn àdúà
1: wọ́n
0: padà pé fúnra
1: wọn
0: ìwọ ló ní sẹ́yìn.
1: Mo
0: ṣe ń lọ ní wíìkì lọ gbẹ.

0: Lagos. This is
1: Jordan.
2: 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with the voice for entrepreneurs.
4: I got now. Ni gbogbo bi te tin gbo mi lale yi emi na gbe ni ororo emi na gbe ni power emi na gbe ni Archbishop Dr. Mazi Brennan Abiodun Olabisi Emmanuel Adebowale adura yin agba loruko baba to ma ti emi mo fe gbadura fun yin ni so bo be ke gbo mi sile lale yi te ba ni sugar ebu die sinu e te ba ni iyo ebu die sinu omi yen e wa gbiyanju e jade lale sare elemu yepe eni yepe nu combat ni abiwaju ta ni otiti ni o ebu yepe die na e da somi yen sugar iyo ati yepe to ba ni sugar mo ko ba ni iyo sile to ba ni sugar lo bu yepe die si ati iyo so wa sugar ti ko to lo laaro la tori o ma gbo mi yen sinu eri lale wa wo boya wo li wa abi o si wo li bibe di so pe bawo la ti mo woli how can we know a true prophet of God now it is by what they say and come to pass owo ti won so to de wa si imuse la fi mo woli olohun gbo mi bucket kan eni kan fe ni kan ni o to ba ni oko boko ebu
5: funky today great music and fantastic
4: gbo mi e to ba ni omo ba mo ebu e wa wo meleku to ba wonu aye yin se eni lojo Monday abi I think today should be on 19 or so tin ba se mistake now pawo awon meleku te ma ri laarin emi si aro Thursday to ma fi pade in church wa wo fun ara so ba mi bo mi si bucket fi sugar die si kekere na ni o iyo die wa lo bu yepe inu eru pe lo ti wa gbogbo alubo ni aye pata to wa laye gold ni o kudo ile ni o inu eru pe ni won ti wa bu die si be mo fe gbadura fun e ma gbadura sinu omi yen ba press to wa lo gbe omi yen sinu eri ni ta aro la wa lo fi sanra ola lojo Tuesday ojo Isegun lo fi sanra Psalm 2 lo ma kasi Psalm 2 lo ma kasi ni ole meji kasi la le yi le meji aro na ko to fi we kasi le meji wa wo to ma sele si e ka to pade njo Thursday mo fe gbadura fun e so ti get e sile so ri ko to ri pe o gbadura fun e gbo mo lele dada ko ma pe wa mo pe o si ni time ba lati ma bo mi yen bayi so mi fe bere prayer yen ko to ri pe o ko to ri pe o bo mi yen tan buto ko e buto mo e buti yawo e anybody to ba ni fe to n gbenu ile ebu ti won sibe tori pe bucket kan te ni kan na ni je n gbadura se ka wo boya woli wa e da wo boya woli olohun ni mi na gboro mi lale tori te ba n gbadura ti o ba ni result o ma n su o maiki gbadura fun o ma n su o ise ti mo n se mo ti pe ninu egan o oju mi de la ki n to bonu sinu ise oluwa tori pe airport mo ti n se airport mo ti n se kí n tó kọ́ láwọn tó pè ní pé kí n stop iṣẹ́ ara so mo mọ ẹni tí ó rí ẹni tí àdúrà ò bá gbà tájúrà ò bá gbà mo fọ́ láwọn búra fún ẹ òun ló máa ń kọ́ra jù á tó táìmù kan church oníhun lọ mọ́ ó máa tó mo ń sòtọ́ ọ̀rọ̀ fún ẹ ó máa tó táìmù kan I'm telling the truth àdúrà oníhun gbà mọ́ a tó táìmù kan kò ní lè gbà rẹ mọ́ kò sí ohun tó dùn bíi pé kíyàn gbàdúrà kí àdúrà gbà ọlọ́run lẹ́nu mẹ́ta yìí ọlọ́run fún mi ní àwọn àṣírí tó le lórí pé kí ló fà tájúrà òfin gbà àti pé kí ló bá jẹ́ kí àdúrà gbà sórí ayé tó rí ó kún fún ìrírí àti àṣírí má gbọ́dọ̀ mi o let's start from the bible ẹbọ mi yẹn síbẹ̀ mo ń bọ̀ torí pé ọ̀la Tuesday iṣẹ́ wà tẹ́ máa ṣe lọ́la o ẹ̀yin tẹ́tí wájú ọ sunday tí mo ní kẹ́ gẹ̀ẹ́tì oyin ti yín wá máa fún yín sam lórí oyin yẹn ẹni ṣe é ṣe pẹ̀lú oyin yẹn láàárọ̀ ọ̀la ẹ̀yin tẹ́tí ìwà tẹ́lẹ̀ ẹ̀yin titi yín ẹni tí ẹ ṣe lórí ẹ ẹyin yẹn ẹyin méjì yẹn àti oyin láàárọ̀ la tuesday ẹni jẹ́ ṣe ń bẹ̀ bọ̀ iṣẹ́ alẹ́ yìí lórí ọ̀rọ̀ omi yẹn ọ̀tọ̀ ni pẹ́tùrọ̀ ò bá gbà ó fi ọlọ́run búra fún ẹ àdúrà máa sú ẹ tó o bá ń push tó ń pray ó ń fast ó ṣe everything ó rí nǹkan kan rárá ó máa sú ẹ torí pé kí ló fà á torí pé ẹlẹ́rọ ara ni ẹ o kì í ṣe áńgẹ́lì ènìyàn ni ẹ ẹlẹ́rọ ara ni ẹ so gẹ́gẹ́ bí ẹlẹ́rọ ara ó máa sú ẹ bọ̀ wá gbọ́rọ̀ mi in the book of genesis inú ìwé genesis orí ìkíní láti ẹsẹ̀ ìkíní bí sọ pé líà tètè kọ́ ṣe ọlọ́run dànù àti ayé ayé wà ní jùjú òkùnkùn bu ayé mọ́lẹ̀ ẹsẹ̀ ìkejì bí sọ pé ẹ̀mí olúwa ará bàbá lórí ilẹ̀ lórí ayé but òkùnkùn bu ayé mọ́lẹ̀ verse number 3 bí sọ pé ọlọ́run wa sọ pé kí ìmọ́lẹ̀ kí ó wà ó ní pé ìmọ́lẹ̀ wa wà má gbọ́rọ̀ mi o ó ní ìmọ́lẹ̀ wa wà má pàṣẹ ìmọ́lẹ̀ sínú ayé ẹlálẹ̀ àti inú omi ẹlálẹ̀ lọ́ fi wẹ̀ káwọ̀ bóyá wòlíì wà lọ́ fi wẹ̀ náà má gbọ́rọ̀ mi o bíbélì sọ pé ìmọ́lẹ̀ náà wá mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ òkùnkùn ò lè borí ẹ̀ òkùnkùn ò ní borí wà tọmọ àtọkọ ẹ̀ àti ṣe in Jesus name náà inú ìwé Jọ́hánù orí ìkíní bí sọ pé lílẹ̀ tètè kọ́ ṣe lí ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ó ní ọlọ́run náà sì lí ọ̀rọ̀ náà má gbọ́rọ̀ mi o ó ní nípasẹ̀ ọ̀rọ̀ yìí la dóhun gbogbo ó ní gbèsè kò lẹ́yìn ọ̀rọ̀ yìí kò sóhun tá a dá nínú ohunkóhun ó ní ọ̀rọ̀ náà ó ní gbé ọ̀rọ̀ náà ní ìmọ́lẹ̀ aráyé ó ní ó di ènìyàn ṣùgbọ́n ó táwọn ènìyàn tirẹ̀ wà ó ní ṣùgbọ́n wọn kò gbà á gbọ́ let me tell you something sórí orúkọ jésù lágbára gan o ó lágbára gan o sórí tí everything ò bá ṣiṣẹ́ mọ́ tí ò ṣiṣẹ́ mọ́ if this is working for you before or working for anybody before tí ò wá ṣiṣẹ́ mọ́ tí ò lè ṣe anything fún wọn tó fẹ́ rí problem bóyá ikú dé àbí wàhálà dé orúkọ jésù nìkan ló lè gbàyàn ó fọlọ́run búra fún ẹ ó lágbára gan o so ẹ̀yin tẹ́ ń pè tẹ́ ẹ̀ tí ì rí ìyanu ẹ̀ ń pe orúkọ yẹn bọ̀ ẹ̀ tí ì rí miracle miracle yẹn ti wá ó ti fún yín ní nǹkan tẹ́ ń béèrè bíbélì sọ pé ọmọ ò lè béèrè àkàrà lọ́wọ́ bàbá ẹ̀ kó fún ní òkúta tàbí ejò oníkàábìrì ìtàṣe bàbá yín tó ń bẹ ní ọ̀run ọlọ́run ò difficult bẹ́ẹ̀ ó ní etí olúwa ò wúwo láti gbọ́ wa ó ní ọwọ́ rẹ̀ ò sì kúrú láti gbà wá ó ní ṣùgbọ́n àìṣedédé wa ló fà wá sẹ́yìn níwájú ẹ̀ ó ní àwọn ènìyàn mi tá ń porúkọ mi mọ́ tó bá rí ara wọn sílẹ̀ tó sì wá ojú mi tí wọ́n sì yí padà kúrò ní ọ̀nà búburú wọn ó ní èmi ọlọ́run yí owó lẹ̀ wọn sàn ó ní jẹ́ tí àwọn ènìyàn mi tó bá farabalẹ̀ gbóhun olúwa ọlọ́run tìmítẹ̀mí ó lè jẹ́ pé olúwa ọlọ́run yóò gbé wọn ga ju gbogbo orílẹ̀-èdè àgbáyé lọ farabalẹ̀ gbọ́ mi wà á tẹ́ pé òwúwa mérékù èmi mérékù kárí àní mi mo ti gba bíríbírí 41 days mo máa ń gbà lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lójúmọ́ ìgbà tí mo dé square for the third time ní 2013 or 12 for the third time rọ́gúngé bíọ́dún wà very careful lórí bíríbírí wo inú ẹ̀ bó ṣe rí mo ti gba mo ń gba bíríbírí every year mẹ́ta 41 days ni o 31 days ẹ̀ mẹ́ta so 31 days ẹ̀ mẹ́ta 21 days ẹ̀ mẹ́ta lọ́dún táwọn sọ nípa ìyanu mo ní anointing ẹ̀ tí n bá rí ẹnìkan tí mo minister fún kò bá jẹ́ nìkan ṣo ni mo minister tí ó máa rí ìyanu ọlọ́run fún mi ní ẹ̀bùn ìran ó dẹ̀ fún mi ní ẹ̀bùn signs and wonders mo ti gbàdúrà mo ti gbàwẹ̀ mo ti gorí òkè ohun tó lọ́run bá fún ènìyàn ó ti fún yàn náà o the bible say the gift of God is without the repentance ohun tó bá ti fún ẹ it depends tó bá ṣe mọ̀ ọ́ lò ó fún mi lẹ́bùn ìyanu mo dẹ̀ lò ó dáadáa wà á rí mẹ́rẹ́kù tí mò ń sọ yẹn ń sìn wọ ọkọ ẹ tí ò ní iṣẹ́ yẹn gbàgbómi síbẹ̀ ìyàwó ẹ̀ tọ́ jẹ́ òta yẹn gbàgbómi síbẹ̀ àwọn ọmọ ẹ tọ́ parí skul tọ́ ti rí iṣẹ́ tọ́ ṣe nǹkan tó dẹ́ ba ọgbómi sílẹ̀ jẹ́ ń gbàdúrà sí ẹ wá lọ fi wẹ̀ láàárọ̀ ọ̀la ẹ gbé sínú èrìlà lẹ́yẹ kasam tú lẹ́ẹ̀mejì náà gbọ́rọ̀ mi ohun tó fà á jẹ́ pé nǹkan tó ń fẹ́ ò tí ì fi lélẹ̀ Let me tell you the truth. So you could not do. What I'm basing it die. Let me wait in this week. Verse number 2. Base or pay. Emilu Alababa. So both could go a ye. Okuku lag baragon. So Emma for you and I estimate ya, Jay. About one shaker. Picking up a shake. Hey, the me gani won't believe in Jesus, won't believe prophet or nationality. I'm a lady somewhere in you. I want to see him. What we are committed is satanic. He won't work committed is all long. Of it's your long for and put this satanic for what he wanted to see him. Walk, he jowl for you. Oh, the money commercial on his shape. He wants here. Oh, the money commercial, he won't shape. Look at our Christie. Oh, look, I shake me back. And it took a ballet, Matthew 28, Ono Jin de a beauty we. Billy Swipe, I wanted to ask you money by Jen to Fella. Only Benny Nure, Umbonia Lisha. Do Palamo Jesu, to offer me a mirror and Lele. He won't break your rules. I want to buy Roger, walk, he break your rules. Satani, over the one question of my show, walk, he break your rules. Because the kingdom to what we see, Dariji, is every forgiveness is a sin. So you violate the principle they deal with you. But our principle alone, Bashan violate here. So unto fati a do upon by two of it by Satan in the law. What on best in da ye ukufaraon? Okuma farao kusi got the la ye to feshe. Ti satani on you wasibe. Kosi. It must have been to feshe. Every good thing she wants to do, the first person to appear, satanini. That's very dark on your duro. But all of man suffering wa onta leche tam ki ogunye sukoche. If you learn ogun ande, you wait for him. Only keji la, ese keji. Only good and beni oru. So onta of man shala di segun. All of bedi de. You wait job only kini verse number. I think verse number 13. Ogun di desi job. Ogun di desi. First of 30, Daphne, Ogun di desi. Nibe ni pe Daphne ni ayonfe olohun, eyin loju olohun. Won ko gbogbo ni Daphne lo. Ogun di desi. Bo olohun so to ma se fun. Namani olori ogun oba Syria, oba kejori karu. Ogun di desi. Ogun di desi. O se ni won sey ti ologun. Bo to ma se olohun so fun. O so fun Namani. O di ko lo si Jordan ko lo wele meje. Be te ma lo. So it's about the same instruction. Gbagbe e ko si miracle ko si miracle ti o ba si instruction orise nsin o ni oga to ma instruct e o nba ni ko se o ti ni se to ba orise nsin do we employ this o won to ma go ma instruct e okay o padi o constant reference o pa yo de instruct e pe yawo mi o ya se bayi yawo mi eleyi o ti loko so there always have be an instruction bo mi o meta lo ma lo wa ma pe mi o to de ko si time o Wawa eyin tutu meji wa se okan laarin now eleyi to se yen eyi to se yen koruko ya toruko ya esi wawa ka psalm 59 psalm 35 psalm 109 wa ka sile meji wa gbadua sinu e gan eyi to koruko si yen file o so eyin meji yen wa gbadua sinu e gan wa ma pe mi bo se ma se ti na le ba wole ba ko bonjo thursday bo mi ti woni ka gbe si be yen ti ma ti pray sin sin e ma kasam tu silale ale ma kasam tu silale to ba di aro e wa gbe sinu iri iwo to e ma ko bebi to ngbe yen ko safe iwo to bebi to ngbe ko safe ti gbagbo se o le gbe sinu yara e ko ma ko ba ori e gbagbo se o ko sare gbe sita bi anything after 12 bi 5 minutes ko gbe wole pada igbagbo everything ko fi se ti to ngbe ti o ba safe lati gbe sita moju but to ba ti safe Besita, Modula. Are you with me? I know me, because I'm too sick. Fee sugar sick, fee your sick, fee in the sick. Now, because I'm too sick, let me G. I don't know, but when you go to feel any near all, because I'm too sick, no, let me G. What if you wait? Why, go to my cell? I said, Jan, the sin will mean to the people who are going to be a okay, and you know. Kia the business okay, and you know, Kia about go to one with me alone. Akọ iwe re pe ohun oluwa jade ni abi ara ni iju o fagi kedari ya ati bile baloni ya akọ iwe re pe ohun re nbe lori opolopo omi bibele so pe ohun oluwa ni opolopo nla nla ninu akọ iwe re pe nigbati israeli jade ku ni egypt ara ni jacob ni akoko won okuri won sa o da deri won pada seyin awo ke nla ri won won fo bi odo agutan won ni kilo si o iwoku to fi sa kilo mu won iwo do deri pada seyin kilo me oge kire gbe bi ko bi odo agutan oni wa iwo ile ni waju oluwa Olorun Jacob eni so apata di adagun omi eni to nje oba to nje omi asan lolo oba to nje ejijibura oba to nje fulifuli oba to kari aye to kari orun oluwo Olorun baba la wa oba to nje Jehova alagba lori aye ati orun oluwa gbogbo agba nla aye oluwo Olorun awon eran ara o ya wonu omi yen lo kase re wonu e lo Jesu wonu e lo komi e ko di e je Jesu to ma ti fi wela leyin ohun to ma ti so sile fi awon fe se fun omo won se fi yawo won in the name of Jesus of Nazareth so wa fun mi e gbesita gbesita idaji ona ko to fi we kasam tusi e to ba je muslimi te ni bibeli e fi adua e fi gbagbo adua sinu e adua te ba mo na e ke se sinu e olorun ma gbo so boye ma de church wa ri larojo thursday to ba tin bo de ma pe mi o ma pe mi bo be se yin e ato yin e ko ma pe mi o wa ta gbadore jai bole ni jai bus stop wa so fa mi pe so wa lo kada pe ono to di power ororo mo gbe o ma gbe e debe number yawo mi te ni yen e ma pe si yawo mi ma gbe o ti pada si leki ko si labado jai mo ni church e ma pe yawo mi ma gbe number to ma pe si le 081 30 47 63 70 Bonnie and Lake, last time they were to my pay 081 30 47 63 70. Marie and your toss, you mark me to number to my wallet. My good to me, my good to you. So I want to buy a no, mark me, our pastors mark me. I love you so much. I will see you on Thursday in Jesus' name. Mark me to number to my wallet from my life.
0: From Lagos, this is
6: Jordan. 105.5 FM.
7: This is Jordan 105.5.
8: Station with a voice for entrepreneurs.

0: Oluwawa ẹ gbàdúrà kejì gbogbo sẹ́kẹsẹ́kẹ ìfojúrí tó mọ mú mi lẹ̀ tí ayé mi kì í fi sáré iná jalara bí ọmọ bá sọ ẹ́ di òmìnira Oluwa ní ọ̀sẹ̀
1: yìí
0: ẹ tú mi lẹ̀ lọ́wọ́ ohun tó so mi mọ́lẹ̀ wà á gbé ẹsẹ̀ báyìí ohun tó mọ so mi mọ́lẹ̀ ẹ tú mi lẹ̀ lọ́wọ́.
1: Oh,
0: yeah, do it.